yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: need a functional email address. My then phone number. My then mobility. My service. The one barrier. Mo fi hàn wọn. So mo wá ń sọ fún wọn pé yóò tó bí ọjọ́ mélòó wọn ní 15 working days. Ah, mo bá dúpẹ́ lọ́wọ́ wọn, mo kú ṣùgbọ́n inú mi ò dùn bàbá. Torí ẹni tó ti fẹ́ fiṣẹ́ lẹ̀ tí ò tí ì mọ ọdún tó fẹ́ rí owó ẹ̀tọ́ ẹ̀gbà. Nígbà tó ní kí n darú owó bẹ́ẹ̀ yẹn, ó ga lára mi, mi ò inú mi ò dùn. Mo wá sọ fún Ọlọ́run ṣe bí Ọbánjọ́ Múnà. Mo fẹ́ kí kinní jẹ́ ṣíṣe o, ṣùgbọ́n owó tí wọ́n ń béèrè mi ò ní lọ́wọ́ báyìí. Ìwọ Ọlọ́run ṣe bí ọba, ọyá dìde fọ́nrán lọ́wọ́ mi. Láti mee yẹn mi ò tiẹ̀ dọ́dọ̀ làwọn nípa mọ̀. Tí n bá fẹ́ sanwó, mo máa ń sọ fáwọn ọmọ kan lọ sanwó ni. So ẹ̀kọ́ kan tí n bá wálé náà ni mo máa attend the landlord association meeting. Ó lè jẹ́ bí ẹ̀kan lóṣù méjì tàbí kankan. Tá a bá sì dé meeting náà, ọ̀rọ̀ náà ni pé bá a sì gba prepaid. Kò sí iná, kò sí kankan. So la máa ń sọ gbogbo ìgbà tá a fi parí meeting. So sí àlẹ́nu, mo ṣáà wálé nínú oṣù kẹsàn-án náà ni mo jáde. Ó tó bí aago mọ́kànlá ìyàwó mi bá pè mí pé àwọn nepa ti wá sádùúgbò. Ah, mo ní mo ti sanwó, mi ò jẹ wọ́n lówó. Mo dẹ̀ ti ṣe photocopy, mo ti lẹ̀ mọ́ ibi tá a máa ń lẹ̀. Wọ́n ní kì í ṣe kọ́ má jà náà tèmi o. Wọ́n ní wọ́n ti wà nù compound wa pé wọ́n ní wọ́n gbé prepaid wa. Mo ní prepaid. Bóyá ló ṣe jẹ́ mo bá yí padà, mo gun machine padà sílé. Mo bá nígbà ń délé, mo ti rí àwọn landlord tí wọ́n ti pọ̀ rẹ́bẹ́tẹ́. Gbogbo wọn mo ṣáà kúnnú compound mi. Wọ́n dà ń sọ pé mo ṣáà ń gbọ́ tẹ́ ń sọ pé ní chairman association. Ó wá ṣáà ń sọ pé bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣerúkọ bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ̀ bó ń gbọ́ náà. Òun ló yẹ kí ẹ kó kinní ìwà fún pé òun ló mọ àwọn tí ó tọ́ sí ládùúgbò láti fún pé ẹsẹ̀ ti délé Professor Lágbájá, ṣe ti gbélé Dr. Tamedu. Àwọn nepa wa ń sọ pé rárá o, kò rí bẹ́ẹ̀ o. Mẹ́wàá nìkan làwọn kó wá sádùúgbò. Ìdí àdúgbò tó yẹ pé bíi ilé 5000 wà. Wọ́n kó prepaid mẹ́wàá wá síbẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ ti ṣèdúlé táwọn máa fi sí láti headquarter wọn. Pé kò ṣe change pé táwọn bá ní káwọn change ẹ̀ wàhálà ní fáwọn, ó dẹ̀ lè fa káwọn pàdánù iṣẹ́ àwọn. Pé kì í ṣe táwọn lè tọwọ́ bọ̀lù jù. Wọ́n náà ti ṣẹ̀dú ẹ̀ láti wọ́n bá ṣí kọ̀m̀pútà. Nígbà máa rí kọ̀m̀pútà àwọn orúkọ létọ́tò. Orúkọ lèmi ni nọmba 2 bàbá. Ó yà mí lẹ́nu láì lọ́bì láì lọ́kòkó. Wọ́n ṣàṣe ìstọ́ọ̀lù prepaid meter lọ́fẹ̀ẹ́ ló fóònù yẹn. Gbogbo àwọn landlord sáà ń tara nípa ẹni tí ìwá pàdé ń gbogbo ìgbà tẹ́pẹ̀ kan bí oṣù méjì mẹ́ta ni. Bó ló ṣe àyàwọ́n táwọn ti ń ṣèpàdé lórí kinní. Ọ̀gá làwọn ọ̀gá nepa gan tán ti rìtáyà tí wọ́n jẹ́ táwọn àjọ ń dára landlord wọ́n wà níbẹ̀. Wọn ò ní opportunity kinní. Ó ti wá jẹ́ pé ọkùnrin ni kankan. Bí mo ṣáṣe tó jẹ́ fàínì yẹn bàbá o. Bàbá ìpè yín ó fọhùn ó dájú o. Pé lọ́sẹ̀ náà lé oṣù náà ni mo sọ wípé wọ́n sẹ́ndì 200,000 sí mi tí mi ò máa yan ibi tó ti wá tí mo ní mo yọ owó ìdá mẹ́wàá tí mo jẹ san ọrẹ oṣù fa 6,000 bẹ́ẹ̀ tó jẹ́ 26 èyí tí mo tún rí bàbá òní o. Ọlọ́run ṣe bí ọba ó ń ṣiṣẹ́ o, ó wà láàyè. Mo dúpẹ́ o, ẹ ṣe gan sa o. Ìrànlọ́wọ́ tí mo tún rí gbà rí o, iṣẹ́ Ọlọ́run a máa tọ̀síwájú o. Ẹ ṣe gan sá.
1: Orúkọ mi ni Mrs. Abogunle. Bàbá mi ti tún lẹ́rìí. Ọmọ kan ló wá bá mi lówó lóò fẹ́ bá mi rà rà. Ní kùtùkùtù rírọ̀ ó dẹ̀ ní kò lè gbowó dání ní àárín ilé ta ní ìrìn ló jí kàmì láàárọ̀ kùtùkùtù ló bá lọ. Nílò ọjọ́ kẹjì ni bá kàn lè pé ṣọ́ọ̀bù yìí èyí tí ọ̀dọ́ sí tẹ́lẹ̀ ọ̀dọ́ mọ́ a lè pé ṣọ́ọ̀bù yẹn rìn. Ó mú mi ní bí mo ti ń ka gbà sáà ń mú ká mi yá. Nílò ló kúkú sí mi ò sí ẹ̀wà ká máa ló mi ẹ̀wà ló dà sí ilé. Mo mú ká mi yá só mọ́ wọn tí mo dà á mọ́ mú àṣà gbogbo mo sáà bù sí mo tún bù sí ta mo bù sínú kọ́tà pé àbí kọ́tà kan tó ń yàn mí mo bù sí kò máa lọ lẹ tó ló dàbí ìgbà tí èèyàn tún dáná sí mi bẹ́ẹ̀ tí ó lu gbogbo ẹ̀gbá lẹ kankankan. Ilé ti kọjá bẹ́ẹ̀ o bá lọ ẹnìkan bá wọlé bá ṣe fún mi pé ibi ìṣe wá rìn báyìí kódà ìgbà tó fẹ́ bá mi ra ọ́tà di mẹ́yìn mo ṣáàṣà ló mọ́ jà yín fún pé ṣé mo dogun ẹ̀ wà á lẹ̀ múnà ní ìrìn ìdọ̀ wà á lẹ̀ bóyá mi ẹ̀wà náà ni mo ṣáàfihàn sọ bẹ́ẹ̀ fún mi ò lè ṣùgbọ́n mo wáṣà. Ìgbà wọnú ilé ló ń bá lọ gbé mi tí mo ń gbé sínú ìlú àtòlóró.

0: àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bá ra data tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ Airtel
1: your Nescafe is not just a drink it's your

0: ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá?
1: Bẹ́ẹ̀ni, Captain Amazing.
0: Nígbà náà, kí la ní láti ṣe?
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.

0: àánú bí àwọn èèyàn mẹ́ta obìnrin mẹ́ta wọ́n ní bí wọ́n ti jáde láyé pàdánù ẹ̀mí wọn látàrí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ojú omi èyí tó dojú dé nípínlẹ̀ jigawa kọ́nà aláàánú jùlọ kò sọ wa ni.
1: Bí wọ́n ti ní àwọn ọlọ́lọ́kọ̀ ojú omi dé yìí ẹ mọ̀ fún wa ní aṣọ tí ó máa ń gbèyàn lé fún olórí omi life jacket yes.
0: Sorry. Bí wọ́n bá sọ pé
1: lágbàdá kérò sí mọ́mọ́ pọ̀ ju bó ṣe yẹ lọ ọkọ̀ ojú omi tí ò gbàjèèyàn mẹ́wàá lọ ìyẹn bíi tẹ́tí ẹ mọ rí ń bẹ́
0: ẹ̀. Àtẹ́ni ẹ̀mí rẹ̀ gan ọ̀bá kulẹ̀ gbólúwọ ẹ̀rí ẹwúrọ̀ àdúwọ́ bẹ́ẹ̀ dúró irú hàn bíi ibú èèyàn bíi tèmi báyìí.
1: Mo rí pé ìwọ òde lọ kí n lọ àti ẹ̀ni àmú ọrẹ orí omi ń bẹ ń lò mo rí anyway. Family business ah.
0: Kò yẹ kó kọ̀ rí ọ̀bàjẹ́ kò sì ní bàjẹ́.
1: Àmì àmì.
0: Ọkọ ni mo ṣe sọ pé ọ̀rọ̀ ajẹ́ ń jókòó.
1: Ẹyin ọmọ ọmọ mi.
0: Àwa nu àwa kan bẹ jẹ́ pé tẹ́ ẹ bá gbàgbàrá jù yóò dàbí gbẹgbẹ́ ń ṣẹ́jú pé ẹ wà.
1: Sọ̀kánìyàn ni òtẹ̀lé mi lọ Abuja ń jó ni o ní wọ kinu tó gbé mi lọ ẹ̀yàn.
0: Ìwọ náà mo ń tọ́ wà lọ bí kinu torí station ògbó ojú omi ìwọ náà wà ń tọ́ wà lọ ní olúwẹ̀rì.
1: Ẹ mo kọ́kọ́ lo orí omi.
0: Bàálù
1: bàálù
0: la ní kó lọgùn. Bàálù.
1: Kọ́lọ̀ mọ̀ mọ̀ sànú èèyàn náà pẹ̀lú gbogbo ẹ̀ ní awọkọ̀ náà gbogbo ẹ̀ kọ́lọ̀ ń sànú. Ó ra ẹ̀jẹ̀ kí èmi lọ sápá bí yìí níbi tí ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ APC tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kó fún Àtíkù. Àní Àtíkù tẹ́ ń wò yẹn o kò kájú òṣùwọ̀n kò kátò kò fi tì láti ṣe ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló dé?
0: Objection, my lord.
1: Ṣé ti ìlera ni? Ọjọ́ orí ni? Àbí bó o? Nígbà bá dé ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn The Nation ibẹ̀ lè APC kó sí. Tẹ́tí ń sọ pé Àtíkù yẹn o kò tọ́ kò kájú òṣùwọ̀n láti dààrẹ Nàìjíríà.
0: Alright, ìwé ìròyìn Vangard náà ni mo ti wà nínú rẹ̀. Ìgbáradì ètò ìdìbò ọdún 2027 ètò ìdìbò gbogbogbò ọ̀hún náà ni gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ wípé ṣe ẹ rí o ìdìbò tá a bá sọ pà ń dì ibùdó ìdìbò gangan òun náà ló ti yẹ ká ti mọ ìpín irúfẹ́ ìbò tá a sọ pà dì kò yẹ kọjá ilé ẹjọ́ àwọn wo òun ló sọ bẹ́ẹ̀ ẹ̀yìn rèdí oyún òkè 94.9 nígbà tá a bá ń tẹ̀ wájú ẹ máa gbọ́ bí wọ́n ti kọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ojú ìwé karùn-ún ibẹ̀ náà láti rí bó ti ẹ̀ jẹ́ pé lábẹ́ bẹ́ẹ̀ òun náà làwọn ẹni ọ̀rọ̀ kan Idris Achebe Utomi Anaba Mba àtàwọn míì tó kù ó ní wọ́n ti sọ̀rọ̀ pé ẹ wá o kí ni ọ̀nà àbáyọwé fọwọ́ọ̀dù lórí ọ̀rọ̀ ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ lójú ìwé karùn-ún.
1: Ó dá ìròyìn eléyìí òun náà ní kí àwọn ìpínlẹ̀ pé ẹ kú ọrọ̀ ajé o ajé mọ wọgbà mọ ta. Àwọn ta ajá ọjà ò ní bu ajá o. Wọ́n ní àwọn ìpínlẹ̀ òun náà ní ọmọ pawó. Wọ́n ní owó tó ń lọ bíi tírílíọ̀nù márùn-ún ó ti ẹ̀túnlé ẹ̀sùn tiri 5.15 trillion naira. Òun náà ní ẹ̀pa látàrí bí wọ́n ṣe ní pay as you earn ìyẹn pé yìí. Wọ́n ní náà ni ó dominate owó tá a pa wọlé lórí ọ̀rọ̀ owó orí. Ojú ìwé kejìléníogún irú ìròyìn rí pọ́ǹchì láàárọ̀ yìí. Ibẹ̀ ni ìròyìn ọ̀hún kalẹ̀ sí.
0: Ó dáa nítorí ìjọba àsìkò wa
1: kájà
0: àsìkò ọ̀hún súnmọ́ wa púpọ̀ jù ẹja àtàpá àbí ká fi gbé amòfin.
1: Amòfin Yomi Ogunlọlá.
0: Ká fi gbé wọn wọlé sápá àbí amòfin objection my lord o.
2: Objection sustained.
0: Oh my
1: objection
0: God.
1: Objection
0: overruled.
2: Ah, how overruled do it?
0: Eche gan jare.
1: Eka lo amofin. Se rojo.
2: Interpo mi.
0: Interpo nu.
2: Original Interpo.
0: Adupe.
2: Adiyawo mi adata.
0: Naam. Eka ro. Yes sir.
2: Akudede wo yi.
0: Yes sir.
2: O ka won ara le na.
0: Adupe. Amofin iwe royin Nigerian Tribune laaro awon royin ohun po sugbon akoko wa o sunmo wa daada. Baba se wa jo dogbon lo. Atiku si so loju awon igbimo ti o se ko kari ipolongo eto odibo fun won gege bi okan lara awon oludije sipo are ninu eto odibo odun 2027 lara won o na ni Erufai won ti e ko pe Erufai to lead team

0: ọjẹ ti kúrò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Ẹkúdédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànà tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
2: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹ nítorí pé ó ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan a tún tà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí sanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 30. Six months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí

0: 0809 700 0949. I'll be 0705 500 0949. 0705 500 0549. I'll be Aqua was in here. I'll be 0906 200 0949. Now, any year or yeah, they do here, but you see, I'm like a pa, carry barry dada.
1: A car. Hello, my God, for you.
2: Hello.
0: Se,
1: hello.
0: Prori eto le kwe si.
1: Hello.
0: Hello, angwa yin.
1: Na mo sofon ye.
0: Prori eto le kwe si. Ikini bere yin.
1: Eka. Kaja.
3: Hello, ni fi ala ba.
1: I'm sorry. Yes.
4: Alekoum.
0: Walekoum salam, rahmatullah. Yeah.
4: Walaikum
0: assalam wa rahmatullahi wa
4: barakatuh. Ajo ti.
3: Na?
4: Ah wa da obi da na le malaka dada. Wo mo nda jo, ajo mo nda fun iji a. O wo wa je wa wo, o wa wo ni sobu saka. Bi fo kan business ni sobu mo ti fo ajo so re lati iji a. Ti mo le ko ajo le se pe mo fi saka mi na.
3: Beni.
0: Ale chebe o.
3: Ko ta so te fi banki na.
0: Ale chebe. So 0906 200 0949. Naam.
1: Ejo o be gan bere kan le kan don ni elo ni eyan le ni to le ma yan sa. Tere awon ape kini example te se pe good kini kan e ko yiwa ejo ye actual amount to ni eyan le
3: ti o le ma yan sa. Iye ti anta gram ye ti enta gram gold kan sengo to ba je pe 12,000 naira ni abi 118,000 naira abi 95,000 ye to ba di oje fe 85 times ye ye zaka wo lo gold ni your john a world market sengo get me o se mo la to ri phone ele bi re wa won ti wo ba current pelu e to ye pe ori osun slipper ni te gbele 595 ni
0: now.
3: Kilo de mo mi wa kina fi so ala ja kilo de mo fi so mo wa o be bi sadua kan ko ta ni ko lo da yo olodun jo olodun dakun e te sun o je o ko le alori musulumi e fi to fori o ke fi fose ke fi fapa ke fi foso ke mo ke ma gborun re gan pe o kara gborun e la se bayi olodun jo olodun dakun orisi besu se rin kaakire monsadu afokanu awon yen wa bi jen bi jarun in lo de laye o mo ni adanwo ti mu yan ma fo mi oku mu gari ko ni bayi re o die die le fo mi re o
0: olodun
3: ah iru en ti wa nse be olodun ba nda lohun
0: ami
3: ba nfo to le mi sumodo re lesu jinesi
0: o le pa won won
3: joko yen yo tori le o laba o
4: Salam alaikum.
3: Pelu ogolongo e ko ri besu wa sala yi e
2: pẹ̀lú ògùn ọlọ́run òun fi sàkáyà escape ń tọ́ ẹ kọ́ mọ́ ṣe lójúṣe rẹ̀ mí padà bí sí wàrà.
0: Hello. Hello.
5: Naam.
0: Kini bere yin o.
5: Ẹ gba báwo wa ni ti toni ṣe ọwọ́? Ṣé o yẹ pé nígbà kópa 3000, nígbà kópa 10,000, kópa 6,000? Báwo toni ṣe ọwọ́ ṣe tẹ́rì? Ó ní ọ̀pẹ ìkọ́rọ̀ ẹ̀ kàdé bi toni ṣe ọwọ́ o.
2: Wọ́n ní toni ṣe ọwọ́ tí bóun ni tiẹ̀ ó ṣe jẹ́ tí èyí ọ̀sà ká o. Zaka náà tà sí àwọn ìdájọ́ yòókù nu ẹ̀sìn nínú àwọn orígun ẹ̀sìn bọ́bá ẹ̀dí wípé ààrẹ ìṣẹ́yàn wọn ni wọ́n fà wẹ̀lẹ̀ ó tráfù ara ní pẹ̀lú ìrìn àjò kọ̀rọ̀ lọ́rùn kọ̀ọ̀pá rẹ̀ wọn ni wọ́n fà wẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹni tí ọba ti níní ṣọ́ọ̀bù owó a jẹ́ pé lifestyle èèyàn kò fààyè kéèyàn ṣàkálẹ̀ sórí pé zaka ìṣàánú aláìní ni èèyàn náà ti ajá láìní ta la ọ̀tún ní kọ́ ṣàánú oda ma fadu arun lowo lo kira do ni dodo re latodo ba deda so n to ku sinu
0: na
5: hello
0: eyin radio ile abi ke pa ka le gbadun ile
5: e dan ko le mo gbe ile ka
0: ibe o le le bere
5: e ke pelu
0: owo kini ka fun yin
5: ara mi ya
0: Naam, on la ran ya. Naam.
2: Eh ba ta ba de bi oro zaka. Ta won ba fe fun yin. Eh inshallah mo amon so ngba yin pelu ogun lati ni pe dibe.
0: E pere Olorun sha le ko ara sha. A se lanfani ati gba ibere kan si ko to di pe a mo lo so te a ba ri en to ni ibere kan abi keji lori agbonrin ti awon fa wa ba so yi e je ka bere ko to di pe a mo lo abi Olorun ba Allah subhanahu wa ta'ala ko je ki o se gbogbo lanfani laye nbi ati ni ojo gbende al-qiyama so ka gba ipele ki a mo lo naam
5: Salaam aleikum.
0: Waalaikum assalam wa rahmatullahi wa barakatuh.
5: Abdulhakim lo pe lekan si eje madinu pe mo ku leleki sori eto mi oku. Ke ri en ti o ni ara awon oya pe ka e fun lowo. E so fun kan lo local government so ma won. Ta bere ki a ma o ko ja ma won nbe kan lo duwo lo eto won ni gege bi omo Nigeria. Ara awon oba ti ya kan lo ba ti a ma won nitori radio ni e ti ma de eyin nkan ba won. Tó di é báyẹn. Tí wọn àbá tí wọn bá ti wá lọ bá chairman yẹn sí chairman yẹn ọba ti fún wọn lówó council ẹ̀ ti kóòtù. Torí iṣẹ́ ní chairman ọmọ ti iṣẹ́ chairman nìyẹn. Nítorí rédíò náà ti ń bẹ̀rù nǹkan báyẹn.
2: Bàbá ṣé ẹ̀yin sí gbà pé owó yẹn wà lọ́wọ́ chairman?
5: Tí wọn chairman tí ó bá fún wọn tiẹ̀ padà nù tó bá jẹ́ rù mí ní ìmù owó tí ń bẹ̀rẹ̀ lè wọ 2 million lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ fáìní. Ẹ̀tọ́ chairman local government tí wọ́n ní.
2: Ẹ mọ̀ bí ló wà lájì ṣé èmi náà ni lọ gbọ́ lọ́wọ́ chairman èmi náà ni o.
5: Bẹ́ẹ̀ni ẹ̀tọ́ wa ni nígbà tá a ti mọ̀ fún wa ló jẹ́
2: wọn bá láì tí wà náà. Ọlọ́run pẹ́ tí mo
0: da chairman láàmú o. Ṣé mi ẹ ṣe
5: ọ́n
0: ẹ ṣe ọ́n bàbá. Ọlọ́ ilé náà ni a ti fi
2: àdàgbẹ́ ti náà rọ̀. Ọlọ́run mẹ́jọ ló jẹ́ àlùmọ́
0: gẹ́gẹ́ lọ́wọ́ màá mi tí ó fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kó tó di pé a mọ̀ lọ
2: a ń
0: fi àsìkò yìí a tún fi ń sọ fún wa pé ètò yìí ó ní bùkátà sí onígbọ̀wọ́ onígbọ̀wọ́ kan bẹ́ ńlẹ̀ a ní bùkátà onígbọ̀wọ́ kan sí i so fún ẹni tó bá láǹfààní láti jẹ àǹfààní dáadáa yìí torí pé àǹfààní ni téèyàn ó máa rí oore tó pọ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tí ó mọ̀ wà nínú iṣẹ́ olóore èèyàn lọ́jọ́ tọ́wọ́ ò ní wúlò tí dúkìá ò ní wúlò àfi dáadáa téèyàn ṣe láyé yìí 0805-356-1131 ibi tí a pè sí nìyẹn láti wọ́n lè ṣàlàyé bí ó ṣe lọ fún wa 0805-356-1131 Abi Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí o tún ṣọ́ wa kó ṣọ́ ìpàdé wa di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó tó di ìgbà náà à ń kíra wa pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.

0: Nikon ni kẹrin le la adọrun to nfa mẹsan ebo lẹyin 32 FM 94.9 anferin gba gbogbo agbaye.
1: Hello, good people. My name is Latif Adedemeji, and big shout out to everybody listening to 32 FM 94.9. God bless you all and keep listening. Stay tuned.
2: Ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti 2FM dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti 2FM 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọnìyàn kásì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ tẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32FM lòṣùpá àràn káyé 94.9 lọba àwọn ọkàn ni 32FM.

0: chin chin.
1: Mami, tẹ ba ri bi mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, o mọ gidi gan ni.
2: O le mọ loju lootọ. Ṣugbọn lilo Hypo toilet cleaner tubọ ma pa awọn kokoro aifojuri to wa nibẹ.
3: Bẹ́ẹ̀ ni o.

kú sinmi gbogbo bó ṣe ń lọ tọjọ jimọ o ti ń tọka pé sinmi òpin ọ̀sẹ̀ ti ń dé weekend ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wà lọ́fíìsì ẹ pọkàn pọ̀ sí sí òní weekend ó bẹ̀rẹ̀ dáadáa àwọn ibòmíì lọ́jọ́ friday báyìí láàárọ̀ ọmọ gbọ́ wà làwọn máa close in friday o iṣẹ́ tó jẹ́ pé aago mẹ́rin ló sì yẹ̀wọ́n kù lọ́jọ́ tí ì ṣe ọjọ́ friday àti wà làwọn close o àmọ́ sí bẹ́ẹ̀ sì ṣe owó tó gbà ẹ káàárọ̀ ẹ kó àsìkò àkú bójú ọjọ́ ti rí igi ńlá dé làárọ̀ yá bí bòjé kánrin kánrin ọ̀wọ́ kìlú mà mo dé o tóbi lọ́bọ̀ ogun ṣínà mo wọ̀ ló gìjàgìjà àìyọ́ bẹ̀m̀bẹ́ lò lábẹ́ àkàbà bá dáná lé ó di dandan kéèfín ẹ̀kọ́ ró jáde ìgbé kákẹ́ ibi ti káká yín ọ̀hún rèé sẹ́lẹ̀ bí ìta ẹ sàdálẹ̀ kí ẹranko bẹ́ẹ̀ kọ́ lò rẹ tèmi o

orí ẹ̀tọ́ ọjà dọ́là láwà níbi tó jẹ́ pé bí ọ̀rọ̀ ọjà bí ìjà ń ṣẹra wà ń bára ẹni jà àwa ń ṣe tó kù díẹ̀ káàtó sí rẹ ni olójẹ́ tí àwa lòdì sí tó jẹ́ kẹ́tọ̀ yóò mọ̀ wáyé gbogbo ọjọ́ friday bàbá aláàgọ́ mọ́kànlá wọ̀ kí ló mọ̀ ọlọ́run ọba lójó rí bẹ́ẹ̀ ọkọ àtìyàwó wá jọ ń ṣe tó ń dura wọn àwa ń dira wá nú àfẹ́rú ẹ o ẹ̀gbọ́n àtàbúrò wá ṣe ń tó kù díẹ̀ káàtó síra wa ó ṣẹ̀mí ń gbà kan ó ṣe kinní kan báyìí ó ṣe nǹkan báyìí àbí mo ìtí ẹ̀ mọ tí mo ṣe fún ọ̀rọ̀ kan ṣáà di pó change sí mi ètò yín ló dé láàárọ̀ ojútùú làwa wá sí nǹkan

0: ẹ̀tọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
2: ẹ jọwọ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlè wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ní tòótọ́
2: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: èwo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọ́ṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: Your Nescafe is not just a drink, it's your

0: Hello. Ẹ kàrọ sa o.
1: Ẹ kàrọ.
0: Ẹ ṣaku ọlá jímọ. Ẹ jẹ́ mọ̀ bóyá bọ̀dá Akala mo bá sọ̀rọ̀. Akala ṣé ẹ̀yin ni ẹ sà?
1: Ẹ jẹ́ ká ló sọ̀rọ̀.
0: All right. Tóbílọ́bà Ògúnṣínà lorúkọ mi.
1: Hello.
0: Tóbílọ́bà Ògúnṣínà lorúkọ mi sa o, ẹ kàrọ. Bẹ́ẹ̀ni. Ilé iṣẹ́ rédíò 32 FM ni mo ti ń pè yín. Ilé iṣẹ́ rédíò 32 FM.
1: Ilé iṣẹ́ rédíò.
0: Bẹ́ẹ̀ni. Ní Mọ́kọ́lá. Ok, kò sí wàhálà, kò sí wàhálà kankan, kò sí wàhálà. Now, ẹ ṣe, n tẹ́ lè ṣe fún mi náà pọ̀ jù. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé ètò wa kan tá a pè ní Jàù Dọ́là. Òun ló jẹ́ máa pè yín. Ẹnìkan ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa. Ẹ máa gbọ́ mi sà. Ẹnìkan ló wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa ní ilé iṣẹ́ wa lórí ètò wa. Nípa ìtọ́jú àwọn ọmọ yín tó wà lọ́dọ̀ ẹ̀. Kamaldeen. Àti nípa Kamaldeen àti àbúrò ẹ̀ Karimat. Ìyá wọn ló wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún wa. Nípa ìtọ́jú wọn àti bó ṣe ń pè yín tó lẹ̀ dá nǹkan kan sọ nípa báwọn ọmọ ṣe ń jẹ bí wọn ó sì lọ skúù. Wa ni kò da o kó jẹ́ káwà tí yóò sọ̀rọ̀ pé kí ni tó ń ṣẹlẹ̀ lórí àwọn ọmọ. Wọn ló jẹ́ ń gba nọ́mbà yín lọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí.
1: Ẹ jọ ṣe mo lè pè yín padà torí sáàtì mo wà network ń break. Ṣé mo lè pè yín ká sọ̀rọ̀ fúlì fún ara mi?
0: Kò ní dápẹ́ bá lè já sọ ní tàfẹ́ sọ náà tí ò ní pẹ́.
1: Ibi tí ó ní ṣe pé mò ń sọ pé mi ń gbọ́. Máa
0: ẹ̀
1: pẹ́ bí amọ̀jẹ̀ wí ṣe oyin àbí olúwẹ̀ ń pretend ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀.
0: Ní wàá máa gbọ́ tí àti mò ń gbọ́ èmi ń gbọ́ yín báyìí tó bá pẹ́ yín bá ń gbọ́ mẹ́jẹ̀ mọ̀ ṣẹ́yìn gbọ́ mi. Ó dà torí
1: mo èmi
0: ń gbọ́ yín. Ó dà ẹ pè mí. Ẹ ti gbọ́ ẹ pè mí.
1: Ẹ máa pè mí rọ̀lẹ́.
0: Ẹ gbọ́ yín òkè. Ó dà ẹ pè mí. Àmọ́ retí pé yín torí mo fẹ́ sọ̀rọ̀ lónìí.

0: Hello.
1: Hello. Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ kú ilé, ẹ kú ètò.
0: Ẹ ṣeun ta ló wà nbẹ.
1: Usman lorúkọ mi láti Osun State.
0: All right.
1: Ọmọkùnrin yẹn ẹjọ ẹ bá ń bá mójútó ọ̀rọ̀ rẹ̀. Ọ̀bọ yẹn ìyẹn burúkú ni.
0: Bó lẹ ṣe mọ̀?
1: Ìyẹn burúkú ni. Ó bímọ kíní tọ́jú ẹ̀, ó wá bímọ ẹlẹ́ẹ̀kejì. O ò mójútó, ó sá fún bìnrin yẹn. Ó wá yá ọ lọ fún bìnrin ní síta, ó rẹ̀ ní iṣẹ́ ọwọ́. Bí Gíríàrí náà ṣe, ó rẹ̀ ní iṣẹ́ ọwọ́, ò wá mójútó àwọn ọmọ. Ọjọ́ ọ̀la rẹ̀ ni ò mójútó yẹn. Tóun bá dé ṣe àgbáre táwọn ọmọ bá jókòó tó bá mójútó ìyá fún ẹni mójútó òun wọ́n mọ̀ wí pé àwọn ọmọ ìtọ́jú bàbá òun fún ìtọ́jú bàbá wọn.
0: Àwọn èèyàn tí ò sì mọ̀ di ọ̀rọ̀ mọ̀ wá pé.
1: Yóò dàgbé ńlá mi, àwọn èèyàn tí ò mọ̀ di ọ̀rọ̀ mọ̀ wí pé àwọn ọmọ yẹn fún ìtọ́jú bàbá wọn wọ́n ti dá wọn kawó. Ìgbà burúkú ọmọkùnrin fẹ́ wù
0: fún kí ẹ ti mọ̀ wípé bó bá ní iṣẹ́ bíríkì lò lówó lórí lòun ò fi tọ́jú ọmọ ṣé bọ́ọ̀lù ẹ̀yìn náà fi ń tọ́jú àwọn tí yín.
1: ẹ̀dà
0: kò ní bàjẹ́ ẹ sì mọ̀ ẹ bá ń gbọ́ bá dìrọ̀lẹ́ ń gbọ́ bá pè wá àbí tá a bá pè á jọ sọ̀rọ̀.

0: 09062 Odometa 949. Olori Facebook gbogbo be se nwo mi mo ri yin be. Ori YouTube patapata mo ri be se nwo mi be se fi comment be. Mo n bo laipe. 09062 Odometa 949. Hello, e karo. E ṣeun ta lo wa nbe. All right. Àwọn náà fi tara sọ̀rọ̀ ni pé tí ò bá ṣe bá ní ṣẹ́gun sí òyò jẹ́ ń bẹ̀ àwọn náà fi tara tó fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí òbí ṣùgbọ́n à ń rọ gbogbo la fi ń rọgbọ àwọn ọkùnrin olọ́mọ ń ta òbí mọ èèyàn bímọ fún ọ ó kọ́ ọmọ lọ èèyàn ṣe kinní kan ọmọ tó bí fún ọ sí lọ́dọ̀ rẹ ìyẹn ò ní ọmọ tọ́jú ẹ̀ torí ò ní kọ́ torí ọ̀la ni ẹ ṣe omi ṣògùn náà ìgbà 070-55 Odometa 949 jẹ́ kí a fi ojú òpó lẹ̀ fáwọn tó fẹ́ tán ní nǹkan míì tí ó jọ dà wọn àti èèyàn pọ̀ tán fẹ́ gbégbèsẹ̀ lórí ẹ̀ ẹ dákun ẹ lóhùn.
1: Ẹ
0: káàárọ̀.
1: Ẹjọ́ kézì tèmi ó yàtọ̀ gan.
0: Ok.
1: Mo bí ọmọ fún ọkùnrin kan ní ọdún 2028. Ìkú láti jọ pàdé.
0: Ọdún wo lẹ́lẹ́ bímọ fún wọn?
1: Ó bẹ̀ wọ̀. 2008.
0: All
1: right. So ìkú láti jọ pàdé. Ìgbà tó di pé mo lóyún, ó transfer mi wá sọ́dọ̀ àwọn parents mi. So títí tí mo fi bímọ.
0: Ok.
1: Mo wà fún nínì. So láti jọ nínì yẹn báyìí, àìsí ìfojú kọ ara. Ọmọ yẹn ti wà lẹ́sẹ̀sẹ̀ 3 báyìí. Kò béèrè ọmọ, kò mọ where about ẹ̀. Gbogbo ìlàkàkà mi gbìyànjú mi láti pé kí n wà lọ sẹ́kọ̀ọ́ mi ò gẹ́tẹ̀. Nọ́mbà ìsìn bá pé ó fi sínú ẹ blacklist lọ́dún nígbà ọdún sẹ́yìn. Ìsìn nọ́mbà ò tiẹ̀ wá lọ mọ́. Ìtì ẹ̀ wá rí mọ́ rárárárárárá ọ̀tì
0: náà. Nọ́mbà ẹ̀ sì mẹ́nibọ́dì mọ̀ wọ́n gbogbo ọdún tẹ fi fẹ́ ra.
1: Ẹ ọ̀rẹ́ kan mo mọ̀ mọ́. Ọ̀rẹ́ yẹn náà ṣe gbìyànjú ó tíra. Ọ̀rẹ́ ojúwe lé bàbá ẹ̀ fún mi.
0: Ok.
1: Ní ọdún díẹ̀ sẹ́yìn. Ó ní ti máa ti dólódó ní àjàgbá. Ibẹ̀ ni bàbá ẹ̀ kí n bèrè bàbá pink.
0: Ṣé ìṣe káàdì obìnrin ló tán ìwọ̀ lọ? Ó ṣe ṣe kó jẹ́ káàdì ẹ̀ ló tán. Àwọn bá sì jẹ́ network náà ni kó pè mí padà ní ìsìn. Mo ṣe ṣe kó jẹ́ bóyá ọdọ ẹ̀ ni. Ẹ pè yín padà obìnrin. Hello. Yà hello ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sir.
0: Ta ló wà nbẹ̀?
2: Ruth ni láti Àpàtàtà.
0: All right.
2: Ọmọ ọkùnrin wà lọ́wọ́ mi ọkùnrin. Ọmọ ọdún mẹ́fà ni.
0: Ok.
2: Láti bí oṣù mi mẹ́fà yìí mo ti gbé ọmọ yẹn. Bàbá yẹn lọ́jọ́ sí mi.
0: Ọmọ ọdún mẹ́fà?
2: Ọmọ ọdún mẹ́fà ni ọkùnrin.
0: Ok. Láti bí oṣù mẹ́fà tẹ́tí wá kù lọ́dọ̀ bàbá ẹ̀?
2: Láti oṣù mẹ́fà ti jọ kúrò ká ti jọ wà mọ́.
0: Oṣù mẹ́fà.

ẹgbẹ́ àwọn alálò lábẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ìtura lu taire àti àwọn orin tí ò wúlò jákèjádò orílẹ̀-èdè nàìjíríà olóòyìn ti ń dúnkokò wípé ńṣe ni àwọn ó jáwọ́ nínú mímọ fi irin àti àwọn orin tútù sọwọ́ sáwọn iléeṣẹ́ ilé tó ń ṣàmúlò rẹ̀ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà látàrí àwọn kùdìẹ̀kudiẹ kan ilé tó dé ba iléeṣẹ́ ọ̀hún lásìkò tá a wà yìí ẹgbẹ́ náà jẹ́ òdì mímọ́ pé wíwòṣẹ́ nìran ni ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí tí yóò sì lọ bẹ́ẹ̀ fún ìgbà àkọ́kọ́ títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún yìí ńṣe ni ẹgbẹ́ ọ̀hún jẹ́ òdì mímọ́ pé ó ṣeé ṣe kí àwọn wá sún ìwòṣẹ́ nìran àwọn ọ̀hún di aláìní gbèdéke bí wọn kò bá tètè wá ìgbésẹ̀ ojútùú sí ohun gbogbo tí àwọn ń béèrè fún ìkéde ọ̀hún ló wáyé nínú àtẹ̀jáde ti igbákejì ààrẹ àpapọ̀ ẹgbẹ́ náà Aminu Hasan Soja tó fi síta lórúkọ ààrẹ àpapọ̀ ẹgbẹ́ náà Abdulfatai Ogunwale ńṣe ló fẹ̀sùn kan wípé àwọn iléeṣẹ́ eléyìí tó ra irin ohun irin tútù lọ́wọ́ àwọn ni wọ́n ń ṣe àdínkù dé bá iye owó eléyìí tó ra àwọn àlù ohun àwọn àlùkùnrin tí àwọn fi ń ṣọwọ́ sí wọn láì jẹ́ wípé wọ́n kọ́kọ́ fi tó àwọn létí ìdí pàtàkì tí owó ọ̀hún fi já wá sílẹ̀ léyìí tó mú kí gbogbo àwọn tó ń ta irin tó ń ti alu kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú gbèsè nípasẹ̀ ìgbésẹ̀ táwọn iléeṣẹ́ náà tí wọ́n ti ń gbé ẹwẹ̀ olú-iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó ní àtìtì iléeṣẹ́ kan ilé ìtàn fúrasí wípé ayédèrú iléeṣẹ́ tí ò bófin mu ni léyìí ilé tí wọ́n pọn àwọn ọtí líle ayédèrú lágbègbè badagry nípínlẹ̀ èkó iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ wọn tẹ arákùnrin ẹni ọdún méjìdínláàádọ́ta anebo ilari ilé tí wọ́n fẹ̀sùn kàn wípé afurasí iléeṣẹ́ rẹ̀ tó wà ní agbègbè yàfin ìyẹn ní badagry nípínlẹ̀ èkó wọ́n jẹ́ ìdìmọ̀ nínú àtẹ̀jáde tó síta látẹnu alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá tipinlẹ̀ èkó sp abimbola adebesi gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún tún kàbá wípé ńṣe ni àwọn ọlọ́pàá ni wọ́n fi mú fílẹ̀ ṣàwárí ayédèrú iléeṣẹ́ náà léyìí tí àwọn èèyàn kan ta àwọn lólobó wípé wọ́n pọn ọtí líle eléyìí tí kò bófin mu lágbègbè náà

0: nítorí ètò ìlera àbí ṣòro àìríjà ìrímu bẹ́ẹ̀ ló lè kéré kọ́rò mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀ ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò ti ẹ̀ dáàbò bo rárá lọ́pọ̀ ọgbà nípalára ètí ẹ̀ mọ́ ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ bàbá ẹ̀gbẹ́ ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di pé èèyàn gbé ìgbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí èèyàn bá gbé ìtàn kan ní láti rọ̀ mọ́ ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí dípò ìmọ̀ bẹnu àtẹ́lù ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́ wòní ọmọ rí obìnrin àǹtí rẹ̀ àbí ọ̀kan lára ẹbí rí obìnrin kí ló ń tó ṣe ìbojú àánú wo ẹni ìkónimọ́ra ó rẹ̀mí là ìdájọ́ àti ìtẹ́yẹsí ni ló ń fà tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbégbèsẹ̀ tó léwu ẹ mú ìdí àánú ìyàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902-7770-177
1: Junika gbe radio mi 32 FM ti wa okay

0: visit along with Jekuru, Odon, Lewe Bado, Eturiba, the High Price High School, or Layer Odon, Wale, while we're your low, would you share? Oh, my for a shame, I know.
1: When a woman ends a pregnancy, people talk. They whisper, they point fingers. Before speaking, try walking in her shoes. Our elders say, sometimes she's a woman facing a serious health condition or struggling just to survive. Sometimes she's a young girl, confused, frightened, and alone, judged by society that never protected her. And sometimes the harm comes from someone she trusted, a father, an uncle, a cousin, even a brother. Behind every decision is a human story, a story deserving compassion, not condemnation. Let's talk. If it were you, your daughter, sister, or niece, what would you do? Compassion saves lives. Judgment and stigma drive women to take dangerous risks. Choose empathy, not judgment. Let's discuss. Call us on 0902-7770-177.
2: Dynamics. Ilé-iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà. Kàkàkí tún fan. Wípé lọ́dún 2026. Gbégbésẹ̀. Kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB. Study abroad. Ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics lẹ́tọ̀ ìrìn àjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026, ní ti BSB. Ìrìn àjò tó ń fọgbọ́n fìmọ̀ kúmọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórin ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Off Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-3242-9497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.
3: Ètò ìdìbò 2027 wọlé wẹrẹ ní gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bá pé birikoto wípé àti gbé powers ti gbómi wò. Olóyè Adégbòyè Taofeek Adégòkè FCA gbòye àtàfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣàjẹmáyé àwọn èèyàn ibẹ̀ kì í ṣàtẹ̀mẹ́rẹ̀. Bàbá wa ń sọ̀rọ̀ adarí tó perégedé fi gbọ̀rọ̀ jẹ̀ka. Tí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ sì jẹ́ lógún. Aha ló mojú da ẹmu, ìgbà ló mojú àti gọ̀pẹ́. Olóyè Adégbòyè Taofeek Adégòkè Solution 2027 ló mẹ̀tọ́mẹ̀tọ́ láti ṣèlú gẹ́gẹ́ bí gómìnà tí mò kótó ètò ìjọba ó fi kárí ilé kárí oko. Lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọ̀wọ́. Olóyè Adégbòyè ọ̀nà àbáyọ 2027 ọ̀sọ̀gbọ̀dìlé Solutions 2027 ọ̀sàtàndọ́jà òye àta ọ̀sọ̀gbẹ́dìgboro kẹkùnlé ọgbọ́n kó sọ fótókó. Nínú ètò ìdìbò 2027 Olóyè Adégbòyè Taofeek Adégòkè FCA ni ẹjẹ́ àtẹ̀ka fún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọ̀wọ́ African Democratic Congress ADC òye àta the man without bitterness kì í bá wọn sòṣèlú ẹ̀tanú ìfẹ́ ìlú ní bẹ́lọ́ kan ìyá rẹ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027 Olóyè Adégbòyè Taofeek Adégòkè FCA ni gómìnà tọ́lọ́rán ADC arise and shine.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
8: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
10: CDK ẹ̀, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.

Nigeria. Ekazan. Hello, Jeff Bobby, Ekazan. Oruko mi ni Wale Akiyemi ju. E ka san gbogbo ile gbogbo e jẹ gbọ mi. Mo gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀ lọ, mo wà ń tà ní, but mo lè gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀. Ẹ máa sọ̀rọ̀ lọ.

0: nǹkan tí mo sọ ni pé èyí tó máa ń pè ní creative yẹn ó wà fún àwọn tó bá níṣẹ́ ọwọ́ lẹ́sẹ̀ ẹni tó ń kọrin sí iṣẹ́ ọwọ́ ni pé kéèyàn kọrin ẹni tó wá ń kọrin lè wá sọ pé òun fẹ́ wá sí UK kó fẹ́ wá ṣe tọ́ tó bá fẹ́ wá ṣe tọ́ yẹn ẹran pé ẹni tó ń kọrin sí ọmọ alẹ́ni tó ń ba lùlù ó máa lẹ́ni tó ń ba gbinrin ó máa lẹ́ni tó ń ba tẹ keyboard elégbè ó máa ní ẹni tó máa rán aṣọ èyí tá a máa ń pè fashion designer but wọ́n máa ń pè ní costume designer ó máa láwọn yẹn so iṣẹ́ ọwọ́ nìyẹn ẹni tó jẹ́ bábà ó lè sọ pé òkè òun fẹ́ wá irú ẹni tó fẹ́ wá kọrin sí ó lè sọ pé òun fẹ́ mú ẹni tó ń ṣe irun hairdresser ìyẹn ló máa ṣe makeup artist mú dání ó lè sọ pé fashion designer ó ló máa design costume aṣọ tó máa wọ̀ ó lè mú dání ẹni oníṣẹ́ ọwọ́ dé èmi tó wá ń sọ pé fún gbogbo èèyàn tó bá fẹ́ wá sílùú òyìnbó ó yẹ kí èèyàn ní iṣẹ́ ọwọ́ dání irú ẹni tó bá mọ bó ṣe ń ṣe irun sí tó bá débí ó lè máa gẹrun fáwọn èèyàn irú ẹni tó yẹ pé mechanic ni tó bá débí sí ó lè máa báwọn èèyàn ṣe iṣẹ́ tó máa sọ pé òun wáṣẹ́ ìjọba òun wáṣẹ́ tó máa sanwó fún un lóṣooṣù ó lè máa ṣe mechanic lẹ́gbẹ̀gbẹ́ nǹkan tí mò ń sọ nìyẹn.
1: Kí ni àwọn nǹkan tí ó yẹ kó kọ́kọ́ tó yẹ kó jẹ́ ohun tó máa wà tó máa jẹ́ this is my bóyá nǹkan tí mo gbúdọ̀ rere o kí ni àwọn nǹkan tó èèyàn yẹn gbúdọ̀ ni to qualify for all this that you are saying sir.
0: Nǹkan tí èèyàn gbúdọ̀ ni pé number one ni tó bá fẹ́ travel yẹ kó ti ní.

0: tí mò ń tẹnumọ́ ni pé téèyàn bá níṣẹ́ owó tó máa ti débí ó lè ṣe iṣẹ́ yẹn kó máa fi jẹun lẹ́gbẹ̀gbẹ́ tó máa ń pè ní size of zoo tó jẹ́ pé ìyẹn ló máa ṣe.
1: Ẹjọ́ sá kínní síwẹ̀ ẹ̀sìn ẹ̀sà báwo ni wọ́n ṣe ń ẹlẹ́ máa bá wọn gbà á ni ẹyẹ kẹ́gbà pé èmi ń kọrin nísìnyí mo dẹ̀ ti fill gbogbo document mi ti ready ṣé ẹ̀yin lẹ máa send ẹ̀ sí mi àbáwọn tí mo fẹ́ máa kọrin fún sà.
0: Tába ti gba details ta ti gba information ta ti fill form àwa wá fún àwọn tó máa kọ COS yẹn na máa fi issue COS yẹn bí certificate yìí so orúkọ àti wà ń bẹ gbogbo àti wà ń bẹ iṣẹ tán ṣe àti wà ń bẹ gbogbo ẹ ló ti máa wà ń bẹ. So ìyẹn COS yẹn gangan na máa fi lọ apply fún visa ní embassy.
1: Ní embassy ẹjọ́ sá mo tún fẹ́ bèrè ìbéèrè ẹyọ kan sí kẹ tó wá sọ ntẹ bá tún wá fẹ sọ kí ọnkú tó tún wá ṣojú yín káwọn náà tún wá sọ díẹ sí ẹjọ sá ṣé COS yẹn nígbà tí gbogbo papers mi ti pé documentation everything ṣé tí n bá dé embassy ṣé wọn ò ní sẹpọn ò ní reviews mi ní visa nígbà mo tẹ̀ tí ní kí ni wọn fẹ́ reviews mi sí COS wà lọ́wọ́ mi ṣé wọn ò ní reviews ṣé it's automatic pé yà ó ṣú ọ̀pá.
0: Nǹkan tí máa jẹ́ káwọn èèyàn mọ̀ ni pé àwa ò ń ṣe consular officer a lè ṣe ẹ̀tọ́ máa ṣe visa bẹ́ẹ̀ iṣẹ́ tí wàá ni pé ká rí i pé ìwé tá a bá fún yín
1: ó wọ̀nà ẹni
0: tó bá dẹ̀ sọ pé òun kọ orin tó yẹ pé orin ló ń kọ a máa put ẹ̀ tú pé ókè o. Ìkan inú nǹkan tí máa ń sọ fọ́yàn ni pé ẹ build up social media yín mi ò lè sọ pé mò ń kọ orin sí kan ní kí ni YouTube mi kí ni TikTok
1: kẹsẹ́ pẹ́ ní
0: tó máa rí wọn ní ẹlẹ́yìn ọkàn tó ń ṣe so gbogbo yẹn la máa build up àwọn èèyàn pé a máa bá wọn ṣe profile wọn á lọ kọrin wọn á practice wọn á ṣe gbogbo ẹ tó ń kọrin gan á practice á ṣe gbogbo ẹ
1: tó
0: bá dé ọ́fíìsì á fi fídíò àwọn tán ti lọ wọn á lọ ṣe show wọn á ṣe fídíò á dẹ̀ wà lórí page wọn so that tó máa sọ pé ok mò ń lù ló sì ẹ tó bá ń lu ṣẹkẹrẹ sí ó yẹ kó máa lu ṣẹkẹrẹ bí ó jẹ kó tiẹ̀ lùlù ó lè lọ sọ́jà kó wo bá ṣe kíní táwọn ṣe ṣẹkẹrẹ bá ṣe ń ṣe kó máa sọ̀rọ̀ nípa ẹ̀ kó máa ṣe gbogbo ẹ̀ táwọn yẹn bá ti di wọn á ti mọ̀ pé òótọ́ ni ẹni mọ nǹkan tó ń ṣe.
1: Irú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kọ́ sà
0: ibi tó ti di clipper. Irú ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ náà ẹ lè lọ ẹ máa ṣe MC ẹ máa ṣe entertainer gbogbo ẹ pé ẹ máa ṣe show.
1: Àwọn adé má sì wá ní ká rojọ́ fáwọn.
0: Exactly.
1: Wọ́n á ní kí n ṣe kí láti ṣe fáwọn. Máa ṣe fún wọn tán máa rẹ́rìn-ín
0: dáadáa. Exactly ọwọ́ kan ni. Nígbà tí mo ṣe jẹ́ nìyẹn.
1: Ẹ ṣe sá.
0: Bí mo ṣe sọ COS jẹ́ ní 100% kò sí wàhálà nípa ẹ̀bọ ẹ tó bá máa lọ náà. Gbogbo nǹkan náà ní ìdádúrà èyí tó lùkànkù bá mọ bó jẹ tóníbílẹ̀ ni bó jẹ ṣọ́ọ̀ṣì bó jẹ taláfáàní àwọn náà because ẹ tó wá fẹ́ ṣe oríire náà wọn láti múra sí.
1: Bẹ́ẹ̀ni ẹ ṣe gan sá àmọ́ lórí sá ọ̀nkú Mùrùbí bàbá mi get àwọn connected ọ̀nkú Wálé ẹ ṣe gan sá àti máa bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí ọ̀nkú tó wá ṣojú yín káwọn náà gbẹnu sí mike ó dá ọ̀sà bye. Ẹ bá wa ṣàpèjúwe ọ́fíìsì yín nìbàdàn àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín àti nǹkan tẹ́ ẹ fẹ́ fi sí nípa documentation ẹn tó bá fẹ́ wá ṣàgbà form kí làwọn nǹkan tó máa kó dání tó bá fẹ́ wá àti ọ́fíìsì yín àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́rin karandov sir.
2: Ẹ ṣe ma gbogbo ẹni tó bá fẹ́ wá sí ọ́fíìsì wa kí wọ́n mú international passport wọn kọ́ mu dání kí wọ́n dẹ̀ mú owó application form wọn fi sí. Àwọn nǹkan tá a bá wá tún nílò lẹ́yìn a mọ̀ sọ fún ọ pé ó ya ìlọ́mù kan bá ẹ̀ wá ìlọ́mù kan bá ẹ̀ wá bọ̀ kókó ẹ̀ níbi pé kọ́ mu international passport wọn wá kọ́ mu dání tó a ṣe mu dání tó bá dọ̀dọ̀ wa àwọn kan tó bá kù a mọ̀ sọ fún wọn. Àwọn kan àwọn èèyàn wá sọ́dọ̀ wa lọ́sẹ̀ tó kọjá wọ́n pọ̀ gan ṣùgbọ́n àwọn èèyàn wá ń rò wá lẹ́jọ́ ni ẹlòmíì a sọ pé òun tí ní international passport tó bá tí ní international passport
1: kó má wà
2: má wà wà á kọ́kọ́ lọ sí immigration office bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe international passport etcetera kó ló ń ṣe international passport tẹ bá ti wá ní tẹ bá ti ṣe kẹ mọ bọ lọdọ wa.
1: Níbo lọ́fíìsì yín wà ń bàdàn àti ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ yín ẹ bá mi fẹ́ léèkún sá
2: ṣe
1: mi pé wọ́n ní tó bá fẹ́ travel sí wọn náà máa gba police report pé kó má ṣe pé bóyá ẹ̀ǹtọ́ ń wà ní ló tún fẹ́ lọ ìlú èbò ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ ní police report dé sá.
2: Bẹ́ẹ̀ ni mà tó bá ti jẹ́ application tó ń tàn pé ní immigrant ó máa lọ gba police report á dẹ̀ ṣe medical
1: okay atun lo so hospital lo sayewu are
2: to
1: ba ni nkan ko se nkan
2: to ba ni kankan o se awon ibo a so a ti so wa ti fun ni result pe okay nkankan o se lo to
1: okay ero ba ready soro yin ati bi ti office yin wa sa
2: ero ba ni soro wa ni 070-33-44-9320
1: lekan si
2: 070-33-44-9320
1: ibo office yin wa ni badon
2: office wa wa ni ona oju ona pata challenge ta mo pe ni kilometer 110 ni egbe new stream event center alalubosa quarters ibadan
1: so ma wonu alalubosa ni aboju titi waju bi rin yen lo wa waju bi rail ti train gba koja yin
2: ni be ni ma ni bi oju irin yen legbe irin yen ati re sambodu nla ti won ko exe travels and tours lara
1: okay
2: ibe ni ma
1: e tu juwe le kan si kepa number yin ka wa ma lo
2: e se ma o wa ni kilometer 110 along apata challenge road beside noon stream event center alalubosa
1: ero ba re ni sorry sir
2: 070-33-44-9320
1: lekan si
2: 070-33-44-9320
1: so eyan ara ile ko ni du ko po kimba na ni obi oge boluwa tin be temi en be laye pade mi pelu nsudi ni ojo monday ago meje abo si meta abo ni te ba ni te fe ba mi so e ku mo phone number mi 081-6675-6685 081-66-7566-85 have a wonderful and lovely weekend e wo mi o double

0: Radio mi 32 FM ti wa okay.
1: Ǹjẹ́ ìwọ jẹ́ olórin ẹ̀mí àbí olórin jùjú? Kódà tó bá jẹ́ adẹ́rìn pòṣónú ìyẹn comedian tó dẹ̀ fẹ́ ṣe tọ́ ìyẹn ìrìn àjò lọ sórílẹ̀-èdè United Kingdom pẹ̀lú àwọn ọmọ báǹdì ẹ̀. Exec Travels and Tours ti wà níṣẹ́ pẹ́ láti kó yín rìnrìn àjò ọ̀hún. Torí pé ilé-iṣẹ́ tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Ẹ má yà sọ́tún, ẹ má yà sósì. Exec Travels and Tours wà ní kìlómítà 110 Àpáta Challenge Road lẹ́gbẹ̀ẹ́ Newstream Event Center Alálùbọ́sà. Quarters, Ibadan. Address one lorilede United Kingdom ni 128 City Road, London EC1V2NX. Bode je office one lorilede Canada ni 1 Toronto. Elepe one lori number 070-3344-9320. Edele kansi one lori email address one exetravel260@gmail.com. Pelu Exetravels and Tours. Area Ajú. Sókè òkun ti dìrọ̀rùn.

0: invincible, indestructible. Super Eagles, your victory, Baba Gold. That's it.
1: Ni bo je wa bo je wa si ba ti je kowe re bi gabaga ohun ile to ni se ni bi ta ti mo mo o se je nitori baba se gan nitori baba ko ni je to ni se pelu ti ife eye agbaye ti le ife eye ti le adulawo ni bayi na o kini ohun o ti lo si bi iseju meta koda o ti le daada la no ni de wa Nigeria yun ni lu wuyo ni bi ta ti mu ori de Madagascar to ni kaluku won ti won ti mo mo ibi ti ori baba won se se boya en to le je tabi eni to le sun e ma binu ko le die ko to di pa le wa bi gabaga won ti bere gege mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa rẹ̀ wọ́n dẹ̀ ti ṣe àwọn àlàkalẹ̀ oníkálukú ti mọ ibi tó lè dúró sí ṣùgbọ́n lórí ẹwà nàìjíríà fẹni tó bá jẹ́ wípé ayẹ̀ṣẹ̀ ń gbọ́ kínní ọ̀hún ǹjẹ́ jẹ́ mọ̀ ìlànà tí kóòtù wa tábàṣọ gbàtí ẹrú jẹ́ eléyìí ẹgbọ́ fi gbà láti mọ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè wà níbẹ̀ ní gẹ́gẹ́ bí adíje mọ̀ aṣọ lè wá stalin wọ́n balẹ̀ ó náà níbẹ̀ ní ojú ilé bákan náà èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ oní ẹkọ́ṣẹ́ owó ẹ̀yìn ibi àti ròyìn bruno oyè màtí kevin bassi òun àti sẹmi lóye ajayi òun àti ọ̀láìn náà mẹ́rẹ̀ẹ́yìn tí mo kà á lẹ́yìn ní ọ̀bẹ ní ọwọ́ ẹ̀yìn bákan náà ní ọwọ́ àníbùkún ìbẹ̀rẹ̀ àti ròyìn ademola lukman bákan náà alex nwobi wivre ndidi àti chukwu eze amẹ́rẹ̀ẹ́yìn tí mo kà á lẹ́yìn ọwọ́ àní ní ọ̀bẹ ṣùgbọ́n ní ọwájú gangan àti ròyìn akọ adam sílẹ̀ jẹ́ pé ó ti tàn bí ẹgbẹ́ lẹ́mu kurawọ̀ ó dẹ̀ ti sọ ohun tó ń tó láti ìbàjẹ́ ti kọ́kọ́ pé ní nǹkan bí àsìkò díẹ̀ sẹ́yìn ti tàbí lẹ́gbẹ́ bákan náà àti ròyìn ilẹ̀kẹ́mà ilé jẹ́ pé agbábọ́ọ̀lù ọwọ́ jẹ́ pé wọ́n tètè pé fún ìgbà àkọ́kọ́ jẹ́ pé orílẹ̀-èdè ti sáré arábíà ibẹ̀ ní ti ń ta ọpọ́n ọ̀hún bí ìyẹn bó ṣe wá àti bó ṣe wà sí òun náà nìyàn láìnà náà fojú ẹ̀ hànde lọ tí mo fi máa ń sọ̀rọ̀ ọwọ́ bọ́ọ̀lù ọ̀hún ìṣì ń bẹ ní ọwọ́ Madagascar wọ́n sì ń gbìyànjú láti mọ ta kiná ọ̀hún wẹrẹ rídíò
2: orílẹ̀-èdè nàìjíríà ní ẹ lórílẹ̀-èdè egypt nínú ríje afcon fún ìgbà àkọ́kọ́ látọdún méje sẹ́yìn ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè madagascar wọ́n tún kojú ara wọn ní pápá ìṣeré ní ìlú uyo nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé fún orílẹ̀-èdè ti madagascar nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí olùkọ́ni wọn bí orílẹ̀-èdè faransé yẹyẹ martins ó kó àwọn agbábọ́ọ̀lù rẹ̀ mọ́kànlá ó kó wọn sórí pápá látọjú lé mẹ́ta mẹ́rin mẹ́ta márùn mẹ́ta òun náà ni olùkọ́ni ọ̀hún òun ló lò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni láti ojú lé wọn òun náà ló ti lọ jordan dupure ti ṣe aṣọ́lé àkọ́kọ́ wọn lọ́wọ́ ẹ̀yìn òun láti rí àwọn agbábọ́ọ̀lù bíi asankari lọ́wọ́ ẹ̀yìn náà ló ti lo morgan jean pierre àtòun àti sandro tolumet náà jọ wà lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ àárín wọn kọ́ ari matthew akapanda ń bẹ̀ bákan náà ẹ̀wẹ̀ marco ilimantiara tó fi dórí clement county àtòun àti ryan reversing ti ṣe balógun wọn àwọn márùn-ún yẹn lọ́wọ́ àárín gbòfin ikọ̀ orílẹ̀-èdè titi madagascar nínú ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́wọ́ wájú ń kọ́ el hadi rahiriana ọ̀dọ́ léńjẹ agbábọ́ọ̀lù fún ikọ̀ orílẹ̀-èdè madagascar ọ̀hún òun náà bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ àtòun àti ryan poti náà jọ di owó ẹgbẹ̀mú tí wọ́n máa ṣiṣẹ́ lẹ̀ fún akim abdullah ti ṣe atamátàsé wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ìṣẹ́jú mẹ́jọ ti lọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè madagascar òdòdó òun náà la ṣì ń gbá lọ́wọ́.
1: tọ gẹ́gẹ́ bí kinní náà bí ṣe ń lọ báyìí jọ wípé orílẹ̀-èdè madagascar wọn ò mú bí ẹlẹ́rẹ̀ torí pé ara wọn ò balẹ̀ pàápàá ní ẹsẹ̀ bóyá jẹ́ bí kinní náà yóò wà bí ó ṣe wá ní ọdún 2019 yìí nínú ìdíje tó ní ṣe pẹ̀lú ilẹ̀ lọ́wọ́ náà ni o eléyìí tó wáyé lórílẹ̀-èdè egypt níbi iṣẹ́ ti mú aṣọ́wọ́ pẹ̀lú àmọ́ ìyó méjì sọ́wọ́ olódo ní àbíbẹ̀ jámọ̀ ohun kan tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n níbẹ̀ náà bọ́ọ̀lù ibẹ̀ ní apolo wa nígbà tí ó sì ń ṣe àfihàn kevin bassi agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn tí ra ń wá àwọn ẹni tó jẹ́ pé ní ire tó ṣe kó lo ìfisí bákan náà wọn àti sẹmí ajayi ní ẹjọ́ ń ta sí ọwọ́ ara wọn sẹmí ajayi ń wọ ẹni ire tó lè lẹ́sẹ̀ ti fẹ́ dáadáa sọ́wọ́ sẹ̀sọ́ dọ̀tí ọláìna ṣe kinní ọ̀hún ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù wà ní gbogbo wọn tó la kinní ọ̀hún ọmọ orílẹ̀-èdè madagascar ọ̀nà ọ̀rọ̀ kinní wo ọ̀nà wo láti inú kulu wọn bóyá ajé ṣe kó jẹ́ pé stanley wà bàlí yóò lọ ṣe kinní yóò lọ sùn gbẹ̀ngbẹ̀sùn tí ó sì bá kinní ọ̀hún nílé ní abẹ́
2: àti ọwọ́ àárín gbùngbùn òun náà lórílẹ̀-èdè madagascar ni wọ́n ti gbá kinní ọ̀hún ṣùgbọ́n tó ṣe wípé ọ̀nà ta òun náà ni bọ́ọ̀lù tí agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ orílẹ̀-èdè madagascar yẹn ti ṣe balógun wọn ìyẹn revelson ti ń gbá bọ́ọ̀lù nínú ikọ̀ ahmed eske lórílẹ̀-èdè turkey ló ti gbá bọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n ìta ló bọ́ sí orílẹ̀-èdè nàìjíríà náà ti ń tọ́ bọ́ọ̀lù ọ̀hún padà látọwọ́ ẹ̀yìn agbábọ́ọ̀lù wa lọ́wọ́ ẹ̀yìn kevin bassi onole kinní ọ̀hún sọ́wọ́ ẹ̀gbẹ́ lọ́sọ́dọ̀ ti sẹmí ajayi agbábọ́ọ̀lù tó ṣe dáadáa nínú ikọ̀ usyk ní south hawaii ìyẹn náà ti bọ́ọ̀lù ọ̀hún sí ẹ̀gbẹ́ lọ́sọ́dọ̀ ti ọláìna lọ́wọ́ ẹ̀gbẹ́ lápá àlàáfíà ṣùgbọ́n wọ́n ti já kinní ọ̀hún gbà o látàpá àlàáfíà orílẹ̀-èdè ti madagascar náà sì ti gba kinní ọ̀hún adarí ayò ọmọ bíi orílẹ̀-èdè chad ti ní kí wọn agbábọ́ọ̀lù ọ̀hún tẹ̀sí ọwọ́ wájú agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gùn fún orílẹ̀-èdè ti madagascar ìyẹn marco ilimantiara ọ̀hún ló gba bọ́ọ̀lù tó lẹ̀sọ́ ó ń gbìyànjú àti lẹ̀sọ́ wájú ṣùgbọ́n kevin bassi ó ti gba bọ́ọ̀lù ọ̀hún ó sì fọ kinní ọ̀hún sọ́wọ́ wájú.
1: tó ń lọ báyìí ó ti yẹ kinní ọ̀hún sọ́dọ̀ ademola lukman òun náà dẹ́wà ní ire tó lè fún ó ti ta kinní ọ̀hún sọ́wọ́ àníkí ló fẹ́ ṣẹlẹ̀ ẹja wo bóyá ó lè lú ó ti lú ṣùgbọ́n aṣọ lè madagascar tábàṣọ́ mẹ́tì dùbírì ó padà dó la kinní ọ̀hún bọ́ọ̀lù ọ̀hún òun bẹ lọ́wọ́ dùbírì lọ́wọ́ sí lasiko da wa ina o wa nire to le lesi boya ko bu kini ohun lato we yin ni tabi ko le se won se atun atun fi yan ti fon ohun ni bi ti orilede wa nigeria ta ti ri orise orise anfani to je pe o se se ka le lo subo ko kini ohun ke ti wa gege bi ati se ko we re je mo won kan to le sele niba ni odije ohun o ti lo si bi seju bi mejo o tun le pese pese bayi subo won ti le bonu ohun won ti le sita o nbe lowo Stanley Nwabali lasiko da wa Stanley Nwabali le je pe o ti fi igba kan na bi nke bi ka bi osu bi mejo to fi kuro lagbo ni erede raye to de lo re simi bo pada pada si bi to tin mu goli ohun le de South Africa ninu ko si chipo ni atedi nbe je mo won to le sele na ball ohun nbe lowo eleyin owo semi lo ya ajayi agbo bo ti je pe egbe ball ti Man United na le marufe ose buruku to fi ese nu dije ti legacy and ball ni abi be ne je mo won to le sele ball ohun o ti lo sowo ota loju le te ball loju le ti iko Madagascar ile je pa de ri ayo o si so pe gina ohun ki wo gbe ball ohun ki mo fowo leyin ta mo si throwing boyo sese boya gina boyo le lo be tabi ko le lo ba won yan no benu kulu lodo ami o ba ti twasiko a mo se gina ohun ni alafibo 34.9 o na le ngbo ni ode ketete mokola yun nilu ibadan no bi ta ti bidigo lati fi gina ohun ta bi kale kekekekeke aso le ri le ti Madagascar o da bi po ba fi macaroni o ba fi generator sugbon ko yiwo o lo ba ti wo fi mo loro e je mo to le se jo pe enikan o ti fese ko ra won lese ari ara yo so pe mo salu gombe ohun in to se oku die kato o da ti fo fa ja mo to le sele
2: Allow Mahat adari ayo lati orilede Chad lo ti fon fere si bọọlu eleyi ti o lo sodo ti agbe bọọlu to bere fese won si akoko e fun iko Super Eagles orilede wa Nigeria leni mo soro nipa George Ilenikena agbe bọọlu to se wi pe inu quality ad lo tin gba bọọlu lorilede ti Saudi Arabia ni Saturday wa ni kan mo kun yen o tin mi awon merin ototo fun iko quality ad lorilede Saudi Arabia o le ti se ranwo meji ninu fese won se meji akoko ile to gba fun iko ohun ni e ninu league orilede Saudi Arabia agbe bọọlu ohun lo duro gege bi atamata si akoko fun iko Super Eagles leni ngba ti a ni atamata sewa Victor Osimhen lori papa owo orilede Nigeria na ni ball wa lasiko le itawa towo egbe ona re Bruno Yemeji on lo ti wa Alexander Iwobi kan Alexander Iwobi o lu kini ohun sowo egbe o wa Ademola Lukman ninu kulu sugbon awon agbe ball lowo eyan orilede Madagascar papa julo kao ko je ki orilede Nigeria ko ri mumini ati beyen owo orilede Madagascar na ti tari ball ohun sowo ta lasiko le itawa orilede Nigeria o ni o si le ball ohun sonu lasiko yi
1: to bi kini ohun se jojo pe won ni bi oloko se sa na laji ngbe be na ni se nwa o to orilede ti Madagascar won na won o fi be jade ninu kara won won lebe be sowo pe be ba wakata yin be ba gora yin ka si gberu yin lato weyin o na ni njo gbogi na o yo ta be gbo luko ni won bo se se alakale gbi na o tori pe ni bayi na o Kevin Bassi o ti so ko ribiti ti mo so ri alagba pisin si odo si online mo ya won je won le gora won ko online ko fokun doro ke mo wo won lo nu le sugbe won gbo bolo weyin o ni yen ride Madagascar mo pe be ko ni bayi na ballu ti di oni ko gbe ko fowo ju yen sa mo si drawing gbo ala mo igbo online o se o gege bi agbabo pe o ma ni ija ba so ni pe throwing ologbere gede yin lontro in be ni owo re eja mo woru itu to le begin now to le bi pa to ni pe ni ba le fi ga ba gan o ti di iseju bi mo ke lo soto o ti le o le o ki lo sele sumo won se gi now ni aruga in be nbe pelu gbaje adari ayo to so wi pe mo ti se ase mo se e rap
3: atokun
1: iseju mewa ti kojara da bayi fa won ara ile ati wa ni iseju mo kan la gan o ti le dada pelu iseju mewa koko ta koko wo yi kini kan ti ari pelu kini ti lo yi
3: alao kono ma ko gbe oyin fun olukona Eric Che pelu awon agbabol to so papa to npe mo npe igbagbo to ninu won ogun mo gan lati le to won fe awon agbabol bayi so papa je won pe awon to tin lo tele ni gbe se to je gbe lati ma le stand ni actually fu coordinate yi
1: madu
3: koko ye mi pe gbe se to gbe igbe se nla ni to je fi start arakun Stanley Nwabali nmo gan to wa be pe mi npe awon agbabol yi won gbianju lati move sowo waju won je yin won je gbianju agba won dada lapa be sugbon won budo make sure pe awon mo position to lukaluku wa boya to ye pe won ti fi be se gba de papo dada ni mi fi pe awon incident kan sele ninu box 18 ko alatako tan ba gba yan Madagascar te pe Lukman o le pass yen seyin pe lati le se bi back pass te bo ko sa gba ball wo kan be so ka ni pe awon gba de kan ko to kolukaku je mo ibi so ma duro si lati le mo right position ni lati le wa fun agba ball mi pe nkan to ko ni se nkan to to ni kale yi mi pe nkan to dan kan je ma ye ka si se sele nkan to se London 2019 yen ni group stage lati ko dugbe ko Madagascar te pe asise awon agba ball lo wa yin lo wa yi so ko ma ye ki kan be nkan be to your underdog on Madagascar yi so any opportunity to buy won le utilize e bi peye bi iseju mara oko ni won to ko le bo continue ba lo si inu le iyen ti kun be ni
1: o da ko bure ja mo won to le sele na mo ya ka gba igbe boya mo se mu gina o pe won e ti mo wa ara won to be ju be lo ni e ja mo won ni bayi na o fi gaba ga won ti lo si bi iseju bi metal la bayi won fi gina o won fi wa ikeme won fi wa adi sugba gina to ko de si odo re ademara lugun ani bona ngbe le je bo nle agba bo lo weyin nle won pa oro ti doro kini bo ba pa bo bo bu lese kino intora won bo sugbon jo gbe lo na ball nbe lowo ti awon agba bo lori de madagascar you know abi o ti pada so ori de nigeria sugbon ni ba awon agba bo lo weyin won yen o de abi egbe won gbe serun daada ni in lo soju le wa mo jada ke duo ni be kekekekeke sugbon a jo le wa o ti do la kino wa kikumi de la po
2: salu wa bali asole fun iko chipas united lo ile de south africa ona ni won da ball ohun pada si o de ti kini ohun so wa rin papa ju lo sodo en ti se balogun fun iko super eagles o ile de wa nigeria won ta kini ohun pada so we yin lo sodo ti kaben basi agba bo lowo yin fun iko fun amule to se pe ni sata wa o ti bere ifese won se marun fun iko fun amun ibi to ti ma ball o le sodo ti george ilede kena sugba ball ti kaben basi to le sodo ti george lede kena lowo waju omokunrin ohun ti salugo atamata se to n ta biele muku egbele mi ku ra won ninu league o ile de saudi arabia ohun na le ball ohun si sugba asole fun iko ile de titi madagascar mo so nipa george bure o gbe kini ohun mu asole ni to se wi pe ninu league won lo ile de luxembourg ba pa julo ninu ko atlet bsn lo tin gba ball ohun na lo gbe kini ohun ile de madagascar won ti ja kini ohun gba atowe arin ohun na na si tin gbe ojo ati lo ball sugbon wi fred nidi lato wa arin fun iko super eagles ile de nigeria o ti gba ball ohun lasiko ile ita wa wi fred nidi ohun na si ni palogun fun iko super eagles ile de nigeria o n pe kini ohun lato wa in sira won
1: eja ma wo tori pe ni ba na bayin te ba ngbo wa nle owo ori le wa nigeria indu won die die sugbon ko ti si ore kankan fe ni ti e gbo ngba latako re ti o si ti mi awon eja mo to le sele sugbon ni ba na o lodo amo gbo bolu ti madagascar won to gina won laarin ara won won da se ni eyi je eyi o je yen ta mo si ba mi baka fun mi kin fun opada o ti fe le daada bayo o ti mo lowo ti rahim tori bo ngbe bolu yen lo si owo ojule wa sugbon ni eja mo to le sele eja mo gbadura ni o o fe yi won daada o sugbon mo pada na fa ni eti ani ti e gi won lo ki won fi ta bi agbo tori pe owo ota ni la won agbo weyin lo weyin wa oni egba gi na si ta yin ta mo si corner eja lo re se mo mo na a n pada bo e ku kale

0: See, she don't be watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do a mini how again. At this point, she get the super fast Airtel 5G smart connect with data when they finish. When she fit connect to all her device them, and when light off, the battery fit last for 6 hours. Life just they go for her. No shaking. Go carry your Airtel 5G Smart Connect today. Go to Airtel Shop where they near you. Or call 0911-000-0080 for free today. Airtel.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Hypo.
5: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó yá náà ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí

0: gbogbo àwọn èèyàn wa tó wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìrí ìjì kan ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ọfíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
5: CDK sọ díẹ̀ díẹ̀.

0: Super Eagles orílẹ̀-èdè Nigeria ni wọ́n ti ń da orílẹ̀-èdè Madagascar ríbo ríbo orílẹ̀-èdè wa Nigeria pẹ̀lú àtàmátàsé wa láti inú kọ Venezia nínú league orílẹ̀-èdè titi Ìtàlóńbẹ̀ ìyẹn Akọ Adams kò gbìyànjú àti gbá bọ́ọ̀lù ṣùgbọ́n orílẹ̀-èdè Madagascar wọ́n fẹsẹ̀ tari kiní ọ̀hún padà sọ́wọ́ ọ̀tá ọwọ́ Super Eagles náà ni kiní ọ̀hún Alex Iwobi ó lẹ̀ sí orí ti agbẹ́ tó ṣe balógun fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nigeria Wilfred Nidi ṣùgbọ́n bọ́ọ̀lù ti Wilfred Nidi tó tún kàn lásìkò ilé ìta wa ọ̀nà ta òun náà ni Wilfred Nidi òun ló kan bọ́ọ̀lù ọ̀hún sí lásìkò ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nigeria ọgbọ̀n ṣẹ́jú ó ti pẹ́ nínú fẹsẹ̀wọnsẹ̀ ní pápá ìṣeré gọ́sìpìlà pábíò ní ìlú Uyo àmì ayò kan sódò òun náà lórílẹ̀-èdè Madagascar ni wọ́n ti fi àjẹ ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nigeria lọ́wọ́ ní pápá ìṣeré tó wà ní ìlú Uyo.
1: Ẹ jẹ́ ká mọ ohun tó lè ṣẹlẹ̀ bóyá awu yóò gbé ni tàbí yóò yíwọ́ kí ni òun ti di ọgbọ̀n ìṣẹ́jú àjẹgbé nígbà ìtàdárí ẹyọ tó bá fi kún òun ló lè ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ bí ọba wa fi kún àjẹgbé láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun akéré tẹpátápátá tàbí ó pọ̀ láàrin ogún ìṣẹ́jú ó ṣe ti gé abala àkọ́kọ́ kó lè tẹnubodò ẹ jẹ́ mọ wọ́n fi ojú olùkọ́ni wa ẹrú chá wọ́n fi hàn dé kálẹ̀ mọ̀ mọ́rú iṣẹ́ ribiribi eléyìí ẹgbẹ́ ń ṣe ṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀hún ó ń bẹ ní àkàtà wa ó ti wà lọ́wọ́ kẹfin bẹ́sẹ̀ gbẹ́ bọ́ọ̀lù ìyẹn lọ́wọ́ ìnú kò gbé bọ́ọ̀lù fún àmì lónìí ẹ gẹ̀ẹ́sì ó ti taari ẹ padà sí ọ̀láìnà ọ̀láìnà fi irun wọn mú bóyá wọn lè gọ́ kó fi faná sí ẹ lára ó ti padà sọ́wọ́ chukwu eze yìnyín jẹ́ burúkú burúkú lórílẹ̀ Ìtàlóńbẹ̀ kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó ti ná ṣẹgbẹ́dá sí ọwọ́ àárín ó dẹ̀ ti balẹ̀ sọ́wọ́ kẹfin bá sì wọ́n ṣe kí ní ọ̀hún ní bámi ń bàkà ṣùgbọ́n kò lu dẹnu ara ṣùgbọ́n inú kúlú wọn ibẹ̀ náà ni iná ti ń jó wọn lọ́wọ́lọ́wọ́ lọ́ba yìí o jọ̀pọ̀ àwọn gbọ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè ti Madagascar wọ́n fẹ́ lẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mọ́lé ni ẹ já mo tó lè ṣẹlẹ̀ ọwọ́ chukwu eze lọ́wọ́ ó ti fi lu ṣùgbọ́n kò lu tán ó dàbí pé ó di ó gé díẹ̀ ni ọkù díẹ̀ tí ó fi jẹ́ bẹ́ẹ̀ chukwu eze ó fẹ́ ṣe ni alárugá sọ lọ ṣùgbọ́n kò lọ òkè náà ni ẹ tún kàn sí akínkùn mìíràn lápọ̀.
0: Samuel Chukwu Eze lẹ́kì ní ọ̀hún sínú kulu fún ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà orí George Ilenikeni Atamátàsé tó bẹ̀rẹ̀ fẹsẹ̀ wọn sí àkọ́kọ́ ẹ̀ fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni bọ́ọ̀lù ọ̀hún lọ ṣùgbọ́n bọ́ọ̀lù eléyìí tí George Ilenikeni àti ó kàn ọwọ́ òkè òun náà ni bọ́ọ̀lù ọ̀hún lọ lásìkò ilé ìtawẹ̀ orílẹ̀-èdè Madagascar wọ́n ti ń tó kiní ọ̀hún látọwọ́ ẹ̀yìn wọn Ehsan Kari agbábọ́ọ̀lù tó jẹ́ pé òun ló mi àwọn fún ikọ̀ orílẹ̀-èdè Madagascar nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí òun ló lẹ kiní ọ̀hún sọ́wọ́ àárín owó orílẹ̀-èdè Madagascar òun náà ṣì ni kiní ọ̀hún wà lásìkò ilé ìtawẹ̀ bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé ẹni tí ń ṣe balógun wa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó ti jẹ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbogbo fún ikọ̀ orílẹ̀-èdè Madagascar yẹn Rafa Hussein ó ti jẹ ọmọkùnrin ọ̀hún mọ́lẹ̀ adarí ayọ̀mọ bí orílẹ̀-èdè Chad yẹn Alau Muhabbat ó sì ti fọn fèrè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí pé kí wọ́n dá bọ́ọ̀lù ọ̀hún dúró kí orílẹ̀-èdè Madagascar kí wọ́n sì gbé àgbélẹ̀ ọ̀gbẹ́ ọ̀fẹ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ẹni tí ń ṣe balógun fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ó ti sáré kiri gan nítorí pé gbogbo aṣọ rẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó ti tutù ọwọ́ orílẹ̀-èdè Madagascar òun náà ṣì ni kiní ọ̀hún wà.
1: Kí kiní ọ̀hún bá ń bẹ lọ́wọ́ Madagascar àwọn náà ni ń pin lọ́kàn ọ̀jọ̀kan ń bẹ̀ torí pé bọ́ọ̀lù ń bẹ lọ́wọ́ àárín wọn ń bẹ lọ́wọ́ Adúláwọ̀ ti ná ṣẹgbẹ́dẹ́ ìyún iṣẹ́ owó òkè sọ́dọ̀ Pọ́ńtì ìyẹn agbẹ́ bọ́ọ̀lù jẹ́ gbòǹgà ló pèsè ìrànwọ́ fún ẹni tó yẹ pé tá a bá sọ nígbà tí kárì níbi tó ti jẹ wá ṣùgbọ́n bọ́ọ̀lù ó ti padà sọ́wọ́ wa ó ń bẹ lọ́wọ́ ayò ó ń bẹ lọ́wọ́ ti Alex Iwobi bá Alex Iwobi ìwọ ẹni jẹ́ bó ṣe ṣeko fún ó ti fún wífẹ̀ẹ́ndìdì ó ti tàn án wá sí ọwọ́ ọ̀dọ̀ ọláìnà ọláìnà ti yín padà ìyẹn fún Samuel Chukwu Eze ọ̀fẹ́ parẹ́ ṣùgbọ́n kò rí parẹ́ ìyẹn agbẹ́ bọ́ọ̀lù ìyẹn ti ń bẹ ní ìhà bí ibẹ̀ yẹn àti gbégi náà gẹ́gẹ́ bí fọwọ́ kó fi jù ìyẹn tá a mọ̀ sí tróyìn kí ni tó ń ṣẹlẹ̀ ọwọ́ wa náà láyọ̀ ọ̀hún ìsìn bẹ́ o wọ́n ṣe láàrin ara wọn ó ti padà sọ́wọ́ kẹfin bá sì ó ń wá ẹni tó lè fún ṣùgbọ́n ti ta ìyẹn sí ọ̀dọ̀ ti Alex Iwobi ó ti fi ránṣẹ́ ìyún sí ọ̀dọ̀ Bruno Onyemaechi ṣùgbọ́n Onyemaechi ó fẹ́ lọ́ọ̀kì náà ṣùgbọ́n gbọ́ bọ́ọ̀lù tó mu ìyẹn akẹ́pẹ́ ń bẹ̀ kò gbà ó dúró ti tọkàntọkàn pé wọ ó níbi tó re àjọpàgì náà ojú ẹ̀rí jẹ́ olùkọ́ni wa òní ẹ̀ fi hàn dé tó ní dé wò pé kí nìkan tó ṣeé ṣe bí ṣe ń gbẹ́rí iní ń farúgbọ̀n Bruno Onyemaechi ọ̀fẹ́lẹ̀ ló ní sẹgbẹ̀dán ṣùgbọ́n níbẹ̀ ọwọ́ aṣọ lé wọn ibẹ̀ ló lẹ́gi ní ọ̀hún sí.
0: Nàìjíríà ti mi àwọn ṣùgbọ́n jọ bí ẹni wípé adarí ayò ọmọ bíbí orílẹ̀-èdè Chad ọ̀hún yẹn Alau Muhabbat ó ní wípé ẹni tí ṣe àtàmátàsé fún ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti inú kọ Venezia lórílẹ̀-èdè Tàló yẹn Akọ Adams ó ní ó ti fa aṣọ lé orílẹ̀-èdè Madagascar yẹn Jordan Dupre ó ti fà á lẹ̀ bọ́ọ̀lù torílẹ̀-èdè Nàìjíríà mi adarí ayò ọ̀hún ti yọ adarí ayò tó ṣe pé ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́kẹta tí ó mọ darí níbi torílẹ̀-èdè Nàìjíríà tó ti ń ṣàkóso tó jẹ́ pé wọ́n ti ń gbá bọ́ọ̀lù lé tó dẹ̀ pé méjì àkọ́kọ́ tí adarí ayò ọ̀hún ti mú fún orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Nàìjíríà borí ẹ̀ torí pé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tọmọkùnrin ọ̀hún mú fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ tí a gbá ní ẹni ọdún tó kọjá pàápàá jùlọ nínú oṣù kẹsàn ọdún tó kọjá kojú orílẹ̀-èdè Rwanda pàápàá jùlọ ní pápá ìṣeré gọ́sìpìlà pábíò tó wà ní ìlú Uyo àmì ayò kan sọ́dọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà náà fi borí ìyẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí agbá ìmíì náà ní orílẹ̀-èdè South Africa kojú orílẹ̀-èdè Lesotho adarí ayò yìí náà ló wà láàrin pápá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ Nàìjíríà borí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan ṣùgbọ́n lọ́wọ́ iná Nàìjíríà ń pàdánù lọ́wọ́ pẹ̀lú àmì ayò méjì sọ́dọ̀ tọwọ́ orílẹ̀-èdè Madagascar ká máa wò bóyá padà wá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí.
1: Tá a bá lè padà wá jẹ́ pé ìpadà àbọ̀jọ Abidjan wàrà bí ẹkùn bóyá wàrà bí ẹkùn ni o tàbí wàrà bí olóńgbò ní báyìí náà ó ti padà. ka owori owo ako adams o na ni ball ke iyakele ko fi sibe yin ta mo si square play o na lo pada bo si gba goro le wa nigeria o da bi egbe anfani yen mu ori lo da da bi opolopo eyan but yen fokan si sugbo owo wa na ni tin be o nbe lowo chukwu ese o fe mo re won bi ere la sugbo gbe ball lo weyan ohun o da bi egbe oni boko ni le lo be chukwu ese o da be ko le lo be o kini ohun o da bi egbe ni bi ti online na ti tin gbe lati gba ball ohun o ti ja si pe o ti lo le se ase mo se yen ta mo si fa o sugbo dari ayo o ti pada mu kini ohun pe to won lo ti je kini o ti se ju yun ni abi be yen se yo lo be tabi ko lo be je pe won kan to le sele nigba ja dari ayo to ti gbe pe kini gbe le ko gba yen ta mo si free kick gbe le ko gba lo fe o na ni ayo di ni oju le ti madagascar abode tin fi aso le won ni edu bi mo ti pada bi yan de gege bi e pe aye nje bo yo gba kini ohun ti se ni alaruga o gbe si won lona ofun ni sugbo ni latara pe bi aso le won yen edu bi bo se pe o tin fi asiko ti fi nsofo aso le o tapaso nigba ti adari ayo tin be ni o wa rin o ti ba wa kadi ti emi re tin se kini o nse gule gule yellow card o ti bi run mu ni abibe
0: adari ayo ile to se wi pe ifese won se meji ele ti o mu kan a gba ball lowo yin fun iko orilede madagascar yen ti mu lo e o na ni adari ayo o lo fun ni card card ninu ifese won se ile a gba ball ile to se wi pe inu koradnik lorilede serbia o no tin gba ball ohun owo orilede madagascar o na ni kini ohun si wa lasiko ile ita wa ina le sodo ti a gba ball won lowo yin akapendie le kini ohun so wa rin lo sodo en si se pa en ti se atamata se won ninu ifese won se yen abdallah sugba abdallah se gbianju ati koja online o fa a gba ball lowo yin fin ko super eagles orilede wa nigeria yen kabin basi o fa rada duro orilede nigeria si ti gba ball ohun pada lasiko ile ita wa won gbianju ati le so waju sugba morgan yen morgan champion to wa lowo yin fin ko orilede ti madagascar o fa rata ri kini ohun so wota samuel chukwueze o njo bi eni ko mo kun won sana ninu ifese won se agbawo to se pe ni start ta wa ninu ko AC Milan ni bi to tin gba ball o ti se iranwo meji ninu ifese won se maun akoko eleyi to gba fun iko AC Milan ni start ta wa sugbo njo bi eni pe le ni gojo orilede madagascar ko fe ri nkan kan se
1: to e je ka ma wo to le sele na kini ohun a je pe lowo bayi no tin lo si bi bigabaga laarin bi iseju bi merin o di ni ogoji oyen ta mo 36 minutes na lo di laarin ara won be sugbo jo gbe lo na won so bi pe agba ball wa ni abibe yen mo so pata de mo lo lugmo won pe o ti sa lugo iyan offside adere ayo de ti gbegi ko e tun kini ohun e tun se yen ta mo si free kick e ja mo won to le sele ni bayi won fi oju bruno oyemechi won ti fi ran latara bo se pe won gbiyanju a je pe boya won gbona odo ohun won lo re gba be wole so le de madagascar ko won gba be wole se la so pe kini ohun ko lo be won si fi ran de laani ori de madagascar awon agba ball won won jo se niba mi mbaka won jo ju sira won so bo ti pada so wole de wa nigeria niba de ball nbe lowo ti indidi o da ti fi ranse so wo kevin basi na o wa ni re to le fifun ta lo be fun o tu ti da pada so wo se mi lo ajayi ti da pada fun renidi asemi ajayi o won to je bo se ko le fun o ti na sodo ti kevin basi o sumo mo tan ni o lona of won ti pada si owo ti ti iwo bi nbe lowo kevin basi pada kini kan to fe sele ifi run won mu oju le won na la wa ta tin ta won bi agbon lo ni wore sugbe mo je gbe pe ni ohun ami ayo kan sodo o na ni o won jori le wa nigeria won je won lowo ti agbon bo lowo yin won eleyi to mi so ball ohun oja ball lo wa de mo lo lugbon agba ball lo wa ni gbugbu won o de ja kini ohun oya sita
0: orilede madagascar ile to se wi pe latodun 2019 ti won ti lo kopa ni e ninu dije afcon ni bi ta ti fi aje iko super eagles orilede nigeria ti won de pari ti won ja ni ipele quarter final latodun 2019 ohun won ti lo kopa ninu dije afcon kankan to wi pe ifese won se meji pere ni won ti bori ninu meji din ni ogun to ni se pelu dije african cup of nation qualifier ti won tin gba latodun 2019 sugbon lasiko ile ita wa ifese won se won akoko lati mo boya won lo kopa ninu dije afcon to nbo lo na won ni won fi aje iko super eagles orilede wa nigeria lowo ni pa ise re godswill apa bi o to wa ni ilu yo sugbon ka ma wo boya orilede nigeria boya ni nkan ta le se lati pada wa ninu ifese won se asole fun iko orilede ti madagascar ninu ifese won se iyen jordan dupre o n fi yan o n gbimo o n lo gbogbo nkan to ni ninu ifese won se lati je wi pe ko le ma se lati je pe ko ma lo nkan ti won ma n lo nile adulawo lati ma padanu anfani eleyi ti won ni lati je pe ka dari ayo ko le ma wa go lo fun ohun pelu bi nkan se n lo ninu ifese won se owo eyin ohun naa lorilede wa nigeria o ni won o ni orilede madagascar ni won ti le ball lasiko ile ita wa gba ball won lowo eyin morgan jabire ohun naa ni o si le kini ohun le sodo nu o sugbon won ti fori kan kini ohun sowo ta owo orilede nigeria ohun naa lati so ball sonu bayi.
1: to niba ne won ti pada ju kini ohun won ti ju iyen sori de ba Nigeria ball de ti wa iyun lowo ti alesi wo bi ninu sakoso ke ball ju form ni sa ta wa ibe ni ti gbianju lati gan bi odun bi merin abi bi meta gan seyin to ti wa nibe nibe ja mo nkan to le sele o ti paso wa de ball lugbon o de be bi ro mo sugba won agbe ball lowo iyen mo bi pe be eko iyen ni abi be o ti wa lowo agbe ball ni lowo ju won ti bi run won o ti daya daya o de ti gba pada lowo kevin basi bo kevin basi ohun wogbon da mo yo le gba ball ohun boya yo gba pada sugba dupe lowo se mi lo ya jayi o ti pada wo gbo ke da o ti pada so wo ti stalin won bali o n to kino ohun werewere gege bi asole to ti lo fo wa sigo die ti de lo re pe pada lata ara seri biribi ele ye po ti se nigba to wa nle eja mo to le jele o ti pada so ni de wa Nigeria won to laarin ara won won se kino ologbon gada ni o sugba japan o ti pada se kini o ti pada do la kini ohun ni abibe ni oja onda o ti fe bi roti online jo pe omokunrin to gba ballu ko ju online iyen rahimi o da bi e pe fitina o fe po die fun online you ni abibe re jabo to le sele o ti di ogoji iseju ban a je pe kino ka mo re ji iseju marun tabi to ba ju be lo yun ti adari ayo to be ikun sugbo tro yin lo ro di bayo won ti be kino won ti fe le won de ti le ni ori ede ni oju le ti Madagascar nbe won jo fe mo ta kino ni je ki nje gege bi elewejewe
0: el hadi rayo ya na gba ballu ele to se wi pe inu Nancy ninu league abalele kejo orilede France ohun lomokunrin ohun tin gba ball ona lo ndamu online lapa lafia ni bi tomokunrin ohun tin gba ball agba ball to se wi pe inu league abalele keji lo tin gba ball odo lenje si lomokunrin tan so ni pe itori pe eni ogun odun pere ohun na ni El Hadi Rayana ti se agba ball fo orilede Madagascar ohun ndamu online gidi ni eni owo eyin ko Super Eagles orilede Nigeria sugbon lasiko ile ita wa ina agba ball lowo eyin fi ko Super Eagles yen Calvin Bassey ohun lo le ball so wa igbe lo sodo ti Bruno Yemechi agba ball lati Olympiacos ninu league orilede Greece o ta kini ohun pada lo sodo titi Calvin Bassey na when ireti o le ball ohun fun Ademola Lookman lo fun kini ohun Ademola Lookman o da kini ohun pada lo sodo titi Calvin Bassey o gbianju ati le kini ohun sodo titi Bruno Yemechi gbe kini ohun sinu kulu o si le sugbon lile ti o le agba ball lowo yin fun orilede Madagascar yen kao o fori kan kini ohun pada sowo ta owo online ni kini ohun wa lasiko ta wa yi o se laguga o le sinu kulu o sugbon orilede Nigeria won ri anfani yen won ri lo lasiko ta wa agbelegba o fe lati bi asiyawa ohun na orilede Nigeria
1: bo se je bi pe iru kan je bi je wai ona la wa na iru ofe ori ofe be ona lati ri mo ya o se je ki awon mo rile wa Nigeria yin ta ba so pe Super Eagles mo ya ki mo le ri ogbe da si gbo ball nbe lo wa Ademola Lookman gege bi en je bo fe gba kini agbele gba lofe yin ni bi asi ayawo ta mo si kona won ti sa na ara won o se yo le lo be aruga tu ni o ti pada so wa so le aso le orilede ti Madagascar iyan du buro ti pada do la kini ohun o mu bayo ohun e to fe so di senu kiki na ko je daya o de ti pada so orilede ti Madagascar won jo nto laarin ara won na ibe na ni e tin se o revolution lo ti pada na kini ohun segbende o tu na na ni so do ponti boya ponti o tu je berun o nbe lowo re bayo e ja mo to le je laarin ara won loju le won e mo da ka adua o ibe na ni si nbe bayo e ja mo fadua ka mo bi re wọ́n lọ́tọ̀ ilẹ̀-èsì lójú ojúmọ́ ni o láàrin orílẹ̀-èdè Madagascar wọ́n sá ń tọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ńbẹ lọ́wọ́ báyìí ìdààmú ọ̀fẹ́ ṣe bí ẹ tó fẹ́ lágbára dé láàrin ìṣẹ́jú àyá tó kù tí kí náà fi tẹ́ báyìí ó tún ti padà sí àbí tí ọdọ́ lọ online náà wọ́n tún padà dóòlà kí náà bọ́ọ̀lù ọ̀hún ó ti lọ sí ìta ká mọ ẹni jìbìtì wọn lẹ tróyìn ṣùgbọ́n ọwọ́ online náà oní padà gbé tróyìn gẹ́gẹ́ fórílẹ̀ wa Nàìjíríà ó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ online ti ń pè pé ẹ máa bọ kí ló tẹ̀sí degedege báyìí ìbò ní ká ju bọ́ọ̀lù ọ̀hún sí akínkùnmí dọ́lápọ̀.
0: Orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta ó lé ní ogójì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti yẹ ọ̀dọ́ aṣọ́lé orílẹ̀-èdè Madagascar wọ́n ti yẹ ọ̀dọ́ aṣọ́lé wọn wò lẹ́ẹ̀mọkànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n níjẹ́ lẹ́yìn tiẹ̀ mọ̀ wípé lẹ́ẹ̀mọkànlá tó orílẹ̀-èdè Nàìjíríà tán ti gbá bọ́ọ̀lù lọ sọ́nà ọ̀dọ́ aṣọ́lé yìí orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì gbà bọ́ọ̀lù kankan tí ò jẹ́ wípé aṣọ́lé orílẹ̀-èdè Madagascar yẹn Jordan Dupure tí ò mú gbogbo bọ́ọ̀lù tí à ń gbá bí gbà ń gbà sọ́nà ta ilé ṣọ́ọ̀tì tó wọ́n sí bí mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ òun lórílẹ̀-èdè Nàìjíríà ti gbà bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ fún orílẹ̀-èdè Madagascar nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn ti gbá mẹ́ta ẹyọ kan tí wọ́n gbá tó lọ nójúlé òun náà ló wọlé sínú àwọn orílẹ̀-èdè Nàìjíríà òun náà sì fi lékè wa pẹ̀lú àmì ayò kan sódò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ báwọ̀ ṣe ń lọ náà àtọwọ́ ẹ̀yìn òun náà lórílẹ̀-èdè Madagascar ni wọ́n ti ń tari kiní ọ̀hún sára wọn àwọn agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ ẹ̀yìn méjèèjì àtọwọ́n Amorgan Jempire àtọwọ́n àti Sandro Tomillet náà jọ ń pè bọ́ọ̀lù lọ òun láàrin ara wọn wọ́n ṣe ń bà mí ìbàkà dọ́dọ̀ aṣọ́lé wọn náà tó lẹ kiní ọ̀hún sọ́nà nu ṣùgbọ́n lásìkò tá a wà láìna ó gbé kiní ọ̀hún sáyà ó sì gba bọ́ọ̀lù ọ̀hún ó lẹ sọ́rọ̀ ti Calvin Bassey.
1: Ó jẹ́ ẹja jọ máa ń wò bọ̀ láàrin ìṣẹ́jú bíi méjì báyìí ó ṣe ṣe kíkí náà padà tó ẹja mo fàdúrà mọ̀ lọ́wọ́ ni o kíni tó fẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́.
0: Àǹfààní lágbà gbangba o na ni judge ilenikan ata mata se ti washo igbo gba bolu elekesan fun iko super eagles o ile de nigeria ninu fese won se oni o na ni ori sugba asole fun iko ile de madagascar jordan dupure o yo kini ohun atun wo fawon ohun re won le kini ohun lo sona ti judge ilenikan sugba judge ilenikan bi to tin gbianju ati gba bolu ohun agba bolu lowo ifin iko ile de madagascar iyen morgan champion agba bolu ninu ko fluffy ninu liga bale keta ile de france o sumo mo kunrin ohun o si fara ja kini ohun sona ta agbelegbe ofe lati bi asiyawa fun ile de nigeria Adema Lukman gbe kini ohun sinu kulu sugba gba bolu lowo eyan orile de madagascar iyen akapendia o fori ka kini ohun pada sowo ta owo super eagles orile de nigeria ohun na si ni bolu wa
1: to won ti se lalaruga bayi o alesin wobi lo se lalaruga kini jo sele to o ti pada so orile de madagascar bayi won de be ta kini ohun won be ta si owo onita ni abibe eja mo to le je owo won na ohun na ni si nbe o won fi wa pa mi din eja mo se ni die die eja mo se ni die die owo ara won ohun na ni eja nta kini ohun orile wa nigeria yun ti super eagles won sana ni lati gba ballu lọwọ won ni se lawon yen bi nta ako roba tede nta soke lọwọ ara won won jo pin ni ba mi nbaka lọwọ eyin sowo eyin owo eyin sowo eyin latodo owo eyin sowo asole onlagbara po eja mo won to le sele na bo se je pe ni bayi na o iseju abala akoko o ti pe daada la ni iseju bi bi iseju iseju lo ni e fi ko iseju meji o ni awon adari ajo alakoso
0: If a iṣẹju meji pere ni won fi pin ṣugbọn won anfani lagbangba lebu judge ilenikena judge ilenikena ti mi awon fun iko super eagles orilede nigeria ami ayo kankan o na lorilede nigeria torilede madagascar ni won gba lowo lasiko ile ita wa ni papa iṣewe gospel apabio to wa ni ilu yo nigeria ti mi awon won ti so di goal kankan ninu fese won se judge ilenikena o wo aso iwo gba bolu victor osimhen ninu fese won se o de se bi victor osimhen se man se o ti mi awon fun iko super eagles orilede nigeria ami ayo kankan
1: to eja mo wo ba tori gbe ni bayi na e subo ti idunu o dabe po ti subulu ayo fun abayo ati ro wi pe gina yo lo lami eyo kan so do subo la ni seju bi meji ti awon alakoso ti an fi ku gina ohun ibe na ni judge on lo ti mi awon eyan le je gbagba bo je pe igba kokoko re re ti won pe omo ko ni nigba to gba ball lori re ti ninu ti league re re Saudi Arabia ni be subo pada je wara re gege bi pe baba lo baba si nbe ohun na ni won fi atunwo fona ohun oni abinlede kalema mo kan to le sele ni bi ti oro ni bi to ku si jo pe bayi na bi ko ni ohun bi je lo order bi egbe di adari ayo laarin asiko die bayi o se se ki adari ayo kon fo fere bi pa bala kokko o ti tana elo re simi won fi oju omo na won fi hande o na ti wa gege bi akole to lagbara ninu awon gba bolu je pe won akoko soju won fori de wa nigeria won de tabi ele gbon foruko won le gege bi agba bolu to mi awon ninu bigabaga akoko fori de wa nigeria papa julo ni ko tu ba igu ka ka ka ka ka ke ti to lorun won e to ba gba awon eko ko ka ti
0: anfani lagbangba mi tun orile de nigeria ri latodo samo chukwese to le bolu ohun sori ti judge lenikena to mi awon fi nkan super eagles orile de nigeria sugbon bolu ele ti judge lenikena ti o kan lasiko ta wa yi owo ta ohun na lo kan si awon ele ti judge lenikena Tommy ninu fese won se yi ohun lo so go tomokun ohun ti mi ni sata wa yi ohun lo so di marun ototo to ko ti mi merin fun equality ad ni bi to tin gba bo lo ile de Saudi Arabia be kedere o ti se ranwo meji sugbon ninu fese won se akopo e fun ko super eagles o ti mi awon eyo kan lasiko ile ita wa o njo bi eni ki adari ayo mo bi orile de Chad ni mo so nipa Alhaji Mubat o ti fo fere ki abala akoko fese won se laarin orile de wa Nigeria ati orile de Madagascar ki o wa si opin Esankau lo ko mi awon fun ko orile de Madagascar ni iseju elekerin din ni ogbon ni iseju elekerin ni ogun ko to wa di wipe judge ilenikana osazie ko to di pe ona mi awon fi ko super eagles orilede nigeria tabala akoko to fi pari pe lami ayo kankan
1: to abala akoko ti pari bayi won de tin fi oju ko super eagles won ti fi han de gege be te won pe gbogbo nto bada in fi adua tabi nti o da gan sugbe je joju oja na ka wa na ka se mi mu ka wa se awon atupale bias ko ba gba wa
2: In a fast-paced world, Funke is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. SoClean, it's your time to shine.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.

0: together.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó yá nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o

0: jáde akàn ibi tó da òun lọ padà bọ sí ìyẹn látọwọ bó ṣe jẹ pé mo sì wúzọ ọ padà jẹ wọn kódà pẹlú fọlọrun ó fi léde wípé òun nìkan ó ní bẹńbẹ kó tó di pé ó ń yọ̀ǹda bọ́ọ̀lù ọ̀hún tó sì parí ẹ̀mọ agbá bọ́ọ̀lù ìyẹn lọ́wọ́ ẹ̀yìn bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di pé ó lè yìn ṣùgbọ́n níbẹ̀ náà ó lè dé Madagascar náà àwọn náà wọ́n ti ń jọ jáde nínú kara wọn pé ẹ jẹ́ ká gbìyànjú náà ẹ jẹ́ ká gba bọ́ọ̀lù lọ́wọ́ wọn náà bóyá lè jẹ wọn wọ́n ti fi kíná wọ́n ti fi rẹ́sẹ́ sí ọwọ́ iwájú wọn bóyá kíná bóyá wọ́n lè góra wọn ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Kevin Bassi àgbá bọ́ọ̀lù wà lọ́wọ́ ẹ̀yìn mo gbọ́ tọmọ mọ tọmọ rẹ tí mo bá bá la pati sàbíyá kí nìkan tó ń ṣe lójúlé wa wọn ní ìwé ẹnẹjẹ mo tó lè ṣẹlẹ láàrin ara wọn wọn ti ru kíní ọhún wọn ti rú síta ń gbàjẹgbẹ ọrọ kò fẹ lọ mọ bí ẹ dìde kọwé rẹ ra
1: atọkun
0: pẹlú bó ṣe wà nísì kíní ọhún ó ti fojú mu mu ìbò dàbí ìpè rachel ó ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ pápá jùlọ bóyá ká sọ wípé ìrònú tiẹ̀ náà ń bá tiwa mu pẹ̀lú ìṣípò rọpò eléyìí tó ṣe
1: láàkọ́ náà má tún kí olùkọ́ ní ìnà fún ìgbésẹ̀ tó gbé tó yá ọkùnrin ìgbà tó fi wọlé ẹni tó bá wo tó ṣe gbin àwọn yẹn máa ń pé confidence yẹn wà ń bẹ kò sì fẹ́ jọ̀lọ́ bẹ́ẹ̀ pé bóyá ìfẹsẹ̀wọ̀n wọn ṣàkọ́ tó máa kó máa ṣojú orílẹ̀-èdè wa nàìjíríà lélẹ̀ ó hó dìbọn yẹn láti lè mọ́ agbábọ́ọ̀lù méjì kúrò níbẹ̀ tó jẹ́ fi pò ń mi àwọn yìí ọ máa pé ó máa jẹ́ bíi pé ìmúra booster fún agbábọ́ọ̀lù gangan fún rẹ̀ àti fún àwọn akẹgbẹ́ ẹ̀ tó kù náà akọ Adam Sanyo jáde láti lè fi gbá arákùnrin wọlé kò arákùnrin tó wà ń bẹ̀ láàyè for over 16 minutes ẹ pé kò rí ọkọ ṣe ìgbà tó ń jẹ́ ìgbà agbábọ́ọ̀lù wọlé òun agbábọ́ọ̀lù ló fi rí àwọn mi ṣe máa pé yẹn fi hàn wọ́n pé agbábọ́ọ̀lù ó mọ nǹkan tó ń ṣe and arákùnrin yìí èmi pé pẹ̀lú nǹkan tó ṣe fún ayé ó ti fi hàn pé come to stay lélẹ̀ tó bá ń ba lọ báyìí tó bá ti kọ́mí náà bá tún padà wà rẹ̀ jẹ́ pé ó ń ba lọ báyìí èmi pé arákùnrin yìí ó máa jẹ́ kó yọ wa pé kò sẹ́nìkan tẹ pé wọ́n lè bẹ́ǹchì mọ́ kò jẹ́ sẹ́nìkan pé wọ́n lè yọ jáde kò jẹ́ sẹ́nìkan tẹ pé bí àwọn lè start ní pé mò ń dábọ̀ nukọ AC Milan àbí mò ń dábọ̀ nukọ fún àmà bí kankan ní pé ó yẹ kọ́ni máa start me ahead àwọn other players kò èmi pé kò ní fẹ́ sí irú nǹkan bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú nǹkan tákùnrin ti jẹ́ kó yọ wa yìí pé èmi pé mo gbé kudu sọ àwọn agbábọ́ọ̀lù pé àwọn náà ti darapọ̀ mọ́ bíi àwọn agbábọ̀ọ̀lù bíi mẹ́jọ àbí bíi mẹ́sàn-án sẹ́yìn jẹ́ pé ìfẹsọ̀wọ́n sàkọ́ tó pé wọ́n kọ́ gbá fún orílẹ̀-èdè Nàìjíríà tó pé wọ́n jẹ̀mí àwọn èmi pé ọmọ èso mo gbé kudu fún olùkọ́ni fún ìṣípòrọ̀pọ̀ tó ṣe yìí tó ń pè mí pé is a good thing láti lè máa ṣe jẹ́ pé kò fọ́ pé bóyá kò lọ máa dílé o àbí nǹkan kan tún jẹ́ kó yé wa pé ká àtàkùn àwọn àtàkàsí mi kan tún wọlé so kí mo ṣe Simon náà kóun náà justify ìṣọwọ́ tẹ pé wọ́n fi gbóhùn náà wọlé kóun náà justify ẹ̀ báyìí.
0: Tọ́ ẹ já máa wò bó bá ṣe é ṣe bẹ́ẹ̀ bá mú Kùndúùsì olùkọ́ ni èmi gbé Fàrúùkù fún ẹ já máa wo tó lè ṣẹlẹ̀ náà aṣọ lè agbábọ́ọ̀lù ọwọ́ wájú wa ìyẹn ti ìkẹ́rẹ̀ eléyìí tó jẹ́ pé ó mi àwọn oníyan bojú ẹ̀ oníyan fi hàn dé yìí gẹ́gẹ́ bíi pé nígbà tí ẹ ń da mọ́lẹ̀ àdápa yìí ó ti fẹ́ pọ̀ jù ṣùgbọ́n mo ti róye Tolú Arókodáre ní etí ìlà ohun àṣetá wa wọ́n níyì ká mọ̀ wẹ́n tí ẹ fẹ́ gbé jáde fún wọn ṣùgbọ́n tí mọ́kọ́ ní Bademola Dukman ń bọ̀ ń ta fún táwa wọ́n níyì ìyẹn ní àbìbẹ̀ Bákẹ́rẹ́ Tolú Arókodáre ó ti padà wọlé ẹ jẹ́ ká wo ẹni tí wọ́n yọ fún Tolú Arókodáre agbábọ́ọ̀lù ọwájú wa ìyẹn ìlẹ́ni kẹ̀mẹ́ oná padà yọ ìyẹn fún Tolú Arókodáre jẹ́ pé ó ti lọ síbi agbábọ́ọ̀lù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ẹlẹ́ẹ̀kejì tá a ti gbé wọlé báyà kí gómìnà lápọ̀.
2: Ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà báwa náà ṣe ń ṣe pàṣípààrọ̀ ló ń jọ bí ẹni wípé olùkọ́ni fún ikọ̀ orílẹ̀-èdè Madagascar ìyẹn Corentin Martins ló ń jọ bí ẹni ibo náà fẹ́ ṣe ìsípòrọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù kan nítorí wípé Nicolas ti fẹ́ wọlé ní ẹni owó àrígùn fún ikọ̀ orílẹ̀-èdè Madagascar lásìkò eléyìí tá a wà yìí wọ́n ti gbé ọmọkùnrin ọ̀hún wọlé bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ́ Nicolas Fonte òun náà fẹ́ wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí fún ikọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè Madagascar ṣùgbọ́n lásìkò eléyìí tá a wà yìí ká padà sílé ká lọ sọ́dọ̀ ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà torí wípé wíwọlé eléyìí tí Moses Simon tó wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ọmọkùnrin ọ̀hún náà ti fìtàn balẹ̀ ó dẹ̀ ti bára rẹ̀ nínú àwọn agbábọ́ọ̀lù tó ṣe wípé wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó pé ọgọ́rùn-ún fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé lẹ́yìn Ahmed Musa Vincent Nyama àti Joseph Yobo tó fi dórí Alex Iwobi agbábọ́ọ̀lù lọ wájú fún ikọ̀ Nantes fún ikọ̀ Paris FC lórílẹ̀-èdè Faransé mo ń sọ̀rọ̀ nípa Moses Simon òun náà ti di agbábọ́ọ̀lù tó ṣe wípé yóò gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó lọ sí bí ọgọ́rùn-ún fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni lẹ́yìn tó jẹ́ pé ọmọkùnrin òun ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọgọ́rùn-ún báyìí ó ti mi àwọn méjìlá fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà látọdún 2015 tó ti ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ká pàtẹ́wọ́ fún ọmọkùnrin òun náà torí iṣẹ́ takuntakun tóun náà ti ń ṣe fún ikọ̀ Super Eagles látọdún 2015 tó ti ń gbá bọ́ọ̀lù pẹ̀lú wa.
0: Wọ́n ní Bẹ́gígú bá jóore ó ṣe é ṣe kó rí ọ̀gbadà yá atọ́kùn kódà kó tún yá èrò òwòran òun àtàwọn alágbàá gan òun ló fà tó fi jẹ́ gbogbo tó bá ti ń ṣàkọ́lẹ̀ òun ní bẹ́ẹ̀ mo ṣe sẹ́ mo ti yẹ̀ ń bẹ̀ nìyẹn ìyẹn ká mọ ohun kan tó lè ṣẹlẹ̀ pẹ̀lú ààyè àti orí ọ̀fẹ́ títún bẹ́ẹ̀ fún láti lè fi kún iye ìfi gabaga tó ti gbá tẹ́lẹ̀ kó tún lè jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní bọ́kọ̀ ní bẹ́ẹ̀ ni pé o agbábọ́ọ̀lù ìyún ní ọwọ́ tíwájú wọn tó tún jẹ́ balógun wọn ìyẹn ní àbíbẹ̀ yẹn ìyẹn fún ọtá pásọ nígbà tí orílẹ̀-èdè Madagascar ó dàbí epo ti ní fọ́ọ̀tì báyìí o ń tarí gbọ́ ni pé ó dàbí èwí pé kábẹ́tọ̀ rẹ̀ ló gbé dọ̀tí torí pẹ́pẹ́

0: chin chin chin.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ gidi gan ni.
2: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

0: bi gbogbo igi ba n wọwe ni gbo igi ọpẹ o ni wọwe lailai ni ikọni nfẹ yin e a o ni ye dun yin ninu nigba gbogbo abẹ mo ni o po ko po ke o po
1: o si olorun mi o po o po o po
0: 32 FM 94.9 a n fẹ rin gba gbogbo aye bi gbogbo igi ba n wọwe ni gbo igi ọpẹ o ni wọwe lailai ni ikọni nfẹ yin e a o ni ye dun yin ninu nigba gbogbo abẹ mo ni o po ko po ke o po
1: o si olorun mi o po o po o po
0: 32 FM 94.9 a n fẹ rin gba gbogbo aye
2: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9 Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn ká sì gbẹni afẹ rẹ jẹ lọwọ arẹ nìjẹ tẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọba àwọn ọkànnì.

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9.
1: ẹ lè wá disappointed.
2: Show me your 32.
3: Ọ̀gádà ẹ wá ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 nílò ní ọ̀yá rán.
4: This skit was performed by Goroso Ekiti.
5: 32 FM 94.9.
6: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbóṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni. Agbádùnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ níjẹ. Tẹnu kọ́ tètè bọ̀lì kọ́. Ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

ojú bẹ̀ tó bá mọ bẹ̀ gangan ó ló máa tẹ̀ síbẹ̀ ó ló máa fi ìlẹ̀ lápá bẹ̀ ó ló máa mọ bẹ̀ gangan nígbẹ̀ ibẹ̀ la gbọ́dọ̀ gà sí ibẹ̀ gan la gbọ́dọ̀ jẹ́ kó wà ọ yẹ́ na káì káì káì.

0: 32 FM.
1: Fẹ̀yìn ẹ̀. Kí ló kọ yín láti bulẹ̀ tí ń gbé?
0: Ó wálé ẹgbóni lọ sọ̀rọ̀ láti máa lété.
1: Wálé ẹgbóni gbogbo ọmọ létè. Bó ló ṣe ń lọ́mọ létè lásàálẹ̀?
0: Màlété wà òkè.
1: Ọ̀yà nà.
0: Ẹyin bó ṣe ń fẹ́ bó ṣe ṣẹlẹ̀ lẹ́gi sọ́yìn gangan.
1: Ó ti ṣẹlẹ̀ sí rí.
0: Ó ti ṣẹlẹ̀ o. Nígbà tí mo wá bí tó wá lóyún tó ṣe bẹ́yẹn. Mo ṣe mọ̀ pé òun sá fún sọ lẹ́nu ni wípé kọ́mọ̀ sọ̀rọ̀ pàdé ẹ̀ ló ń kó
1: ẹran fún. Ni òbí wá fẹ̀yìn lẹ́ran rárá. Ló fi fẹ̀yìn léegun.
0: Ọkàn fíìsì kò jẹ́ fún mi léegun gbọ́dọ̀ tó kò sóun jẹ mọ́.
1: Jésù.
0: Tó wà ní tí kò
1: sóun jẹ sí wà. Ẹ ti nírú rí. But kí lẹ fi ipò fà.
0: Ó ní òun sá fún sọ̀lẹ́.
1: Ó sá fún ìsọ̀lẹ́.
0: Òun sá fún sọ̀lẹ́ pé àwọn pàdé ẹ̀ òun kó nǹkan fún.
1: Kò ní bàjẹ́. Kò ní bàjẹ́ fún wálé ẹ̀bùn. Ẹ jẹ́ àjọ lọ. 0705 0809 0809 7000 Wálé lágbo lágbo.
2: 32 FM.
1: Fẹ̀yìn ẹ̀. Kí ló kọ yín láti wulẹ̀ tí ń pè?
2: Ìyá Elizabeth látọ̀ ìjọ.
1: Ìyá Elizabeth gbogbo ọjọ́.
2: Àlàáfíà làwà. Gbogbo ẹ̀ ń bọ́ bú.
1: Ó ń bọ̀.
2: Ẹ kú ètò.
1: Ẹ ra wọn.
2: Ó tẹ̀lẹ̀ sí mi rí.
1: Ó tẹ̀lẹ̀ pẹ̀pẹ̀ sẹ́yìn náà lára.
2: Bó ṣe ń tọ́ bẹ̀ báyìí tó fẹ́ tó tọ́ tí ò tẹ́mi lọ́rùn. Mo rọra gbé fún lójú ẹsẹ̀. Bóyá máa ṣe ǹjẹ́ tí ò kì í ṣe nìyà. Máa ṣe ǹjẹ́ kíákíá.
1: Ṣo wá ṣe ǹjẹ́?
2: Ó ṣe ǹjẹ́ o.
1: Ẹ̀yin ò gọ́ ǹkẹ́ tí ń
2: gọ́ ǹkẹ́. Ó ṣe ǹjẹ́. Ó tẹ̀lẹ̀ bóyá ó ti tó bó bí mẹ́ta mẹ́rin gan.
1: Kí wá ló mọ́ fà tó jẹ́ pé àwọn tó jẹ́ pàdé dánjọ́ rẹ̀ yẹn gangan. Àwọn náà wọ́n jẹ́
2: ju èèyàn. Èmi máa ṣe bẹ́ẹ̀. Kì í ṣe tán lómi ló máa ń ṣe.
1: Ẹ ti gbà Aisha Fèsì. Ọlọ́run ṣàánú wa lọ́wọ́ wọn.

0: lago lago. Fẹ̀yìn ẹ̀ kí ló kọ yín láti bulẹ̀ tí ń gbé.
1: Bàbá mi Dr. Fred Mekan sir.
0: All right sir.
1: Ẹ má bí sùn lọ́ba àti gbogbo ilé. Ẹ rí ọ̀rọ̀ tí ẹ fẹ́ ọ̀rọ̀ tó kọ́ mi àlùkò ni o. Ìbá Ọlọ́run ìbá ẹni sọ̀rọ̀ orí rédíò o. Ara arú ẹ̀ ló ń kópa bàbá yìí Nàìjíríà o. Àwọn tí wọ́n fún ní síbí ìnáwó kọ́ máa sáfù. Àwọn tó lọ sóde. Ọ̀dọ̀ ara wọn ni wọ́n ń kọ́ bẹ̀ẹ̀ sí o.
0: Ẹ ti fẹ́ mọ lọ síbi tí mò ń lọ báyìí. Ẹ tó ti fẹ́ mọ gbé mi débi tẹ́mi go ti ẹ̀ lérò pé mo lè dé. Bàbá ọlọ́run ní kúrú la ọlọ́run ní kúrú la káyé yín ọlọ́run ní kúrú la
1: báwo lèdi òsì ní ipa wa Nàìjíríà.
0: Àmì ọlọ́run wá sànú wa.
1: Bẹ́ẹ̀ bá lọ fi ahun ti ẹni tí ó máa sá fún oúnjẹ.
0: Ẹ já mọ̀ sọ̀rọ̀ ojú agbó. Ẹ já mọ̀ sọ̀rọ̀ ojú agbó. Ẹ já mọ̀ sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní pàtí lọ́wọ́lọ́wọ́. Àròjìnlẹ̀ àwọn èèyàn pọ̀ púpọ̀. Àwọn ẹjẹ́ sáyé lọ gbẹ́kẹ̀dẹ̀.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Bí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ wà.
7: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: Growing moments are filled with chances to be active and learn.
10: Did you see, Mom? I made such a big jump.
11: Great job, my boy. You get better with each game.
9: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
10: I feel so strong.
9: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: Afi bẹ. Ọmọ ọlọ́gọ ezike. Àti se yọ ọlọ́gọ nla. Àwọn mẹ́ta òun le le. Ó wa ti n le. Ká tún bomi tútù sí.
1: Ó ṣàlẹ̀.
0: Ká wa tún bomi tútù sí. Ìkẹta á tún fà á tún á tún wá sí mi tù. Wọ́n ló kọ́ gúdúgúdú kan lọ. Padà fi má fi kàrà mọ̀. Wọ́n lọ sànú wa. Ibi tí mo fẹ́ kí ẹ jẹ́ ká ti jọ sọ̀rọ̀ gángan nu. Bẹ́ẹ̀ni àwọn olórin tí mo kó wá lónìí nípa àwọn lọ́dọ̀ àwọn olórin. Bẹ́ẹ̀ni àti ọ̀rọ̀ ń jẹun ó ti ṣe kí ni ó ti di wìtì. Oṣù dọ̀jọ́ mi.
2: Èlúyà, Alleluia.
0: Èyí ti fọwọ́ ara yín pé olórin rí. Pátí ni o, ẹ̀yin gangan lẹ́dẹ̀ ń ṣènáwó. Ó dẹ̀jẹ́ wípé ẹ̀ fíìlì olórin yẹn dáadáa ẹ̀ mọ̀ nípa rẹ̀. Àwọn kan padà sọ fún yín nípa olórin pé ó ń kọyá là. Ó kọyá tì dáadáa. Ẹ sì yìí ń fáìtì ọlọ́lá àti ìjòyè. Ìfáìtì àwọn.

Lago. Hey, kiss me. 0809 7000 949 0809 7000 949 0809 7000 949 Ọ̀rọ̀ ní nǹkan tó padà ń kọ fún yín. Ó jẹ́ pé àwọn tẹ́ ẹ̀sọ́tì pé wọ́n ti ẹ̀ wàá yí ẹ̀yìn sí gan lójú àgbo. Wọ́n wà lójú àgbo ẹlẹ́tìmọ̀ kọ̀rẹ́ tí olórí ẹni àbí owó rẹ̀ tó kù 30% ìdí ti jẹ́. Lágbo.

0: alubata ń rẹsẹ̀ jábàtá onílù dùdùn fìdùnnú gbòwe àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
0: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
3: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé. Alubata ń rẹsẹ̀ jábàtá onílù dùdùn fìdùnnú gbòwe àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
4: It's Cool Solo, the sound maker.

0: ọ̀rẹ́ gbẹ ewé àtẹ̀gbò ta tó ń sọ nílò rẹ̀ bí ṣe jẹ́ ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ o ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùn bí agbé fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn bọ́bá já ti wòsàn bílẹ̀ tó gbẹgẹdẹ́ ọlọ́run ni o kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kan máa jẹun bí ẹ̀mí rí ọjà dẹ́gbẹ́ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ̀ ni ètò wọ́n á máa rú orí tó gbé wáyé àìsàn wo ní ń ṣọ́ máa bà lọ́dọ̀ ewé ń jí àdùbí ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú ṣọ́ọ̀ṣì ni ẹ ti sọ kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jí àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé ń jí àdùbí ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ ta ti tú ẹ̀fẹ́.
3: 32 FM 94.9
4: Yírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nú, bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí. 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: 32 FM 94.9.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.

lábẹ́ ọlọ́run. Gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohun mi, akókòrè láti bẹ ọlọ́run, bẹ ọlọ́run. Bẹ́ẹ̀ lórí àwọn ọmọ tó fi ta ẹ́ lọ rẹ̀ o. Bẹ́ẹ̀ lórí ìgbéyàwó tó fẹ́ wọ̀ láìmọ̀, èyí tó ti wà nú ẹ̀ tọ́lọ́run mọ́ ẹrù rìn. Bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ o. Kéèyàn ṣe ìgbéyàwó kọ̀, kéèyàn rí ilé ọkọ̀ jókòó sí, ẹ bẹ ọlọ́run. Kéèyàn bímọ kọ̀, kéèyàn ló ń jẹ ọmọ jẹ ni, ẹ bẹ ọlọ́run. Kí èèyàn lóyún kọ́, kéèyàn rí bí láyọ̀ ni, ò kó dẹ̀ ṣèyá ọmọ yẹn kalẹ̀. Ọlọ́run ò ní fi kan gbà kan lọ́wọ́ ẹ

0: wọ́ni.
1: Alonjo.
0: Fi wọ́ni kọ.
1: Rabba kabi.
2: Alonjo.
1: Jọ. Jọ.
3: Náà wà balina.
1: Alonjo. Jọ Alonjo. Mo forúkọ rẹ bẹ ọmọ tó ń bẹ Ọlọ́run jọ. Jọ jọ jọ jọ. Jọ baba jọ jọ jọ jọ.
0: Atọ́jú mi lọ má yọwọ́ lọ́rọ̀ mi.
1: A ti dé lálẹ́ yìí gbogbo ayé ẹ tún máa tẹ́tí ẹ gbọ́ wa.
0: Wọ lọ́rọ̀ mi Ọlọ́run. Ìwọ tó ràn mí lọ́wọ́ débi mo dé lọ.
1: Gbogbo ojú báyìí ló ń péjọ ku olú ìlú.
0: Ọwọ́.
1: Ó yá ẹ tún máa láǹfààní ẹ máa wọ̀dọ̀ tiwa.
3: Ọ̀bádọ́.
0: Jọwọ́.
1: Jọ jọ Ọlọ́run jọ.
0: Jọ
1: jọ jọ.
0: Lórí ọ̀rọ̀ mi. Jọwọ́.
1: Lórí ọ̀rọ̀ ayé mi Ọlọ́run jọ.
2: Jọwọ́.
1: Jọ jọ jọ jọ.
2: Jọwọ́ Ọlọ́run jọwọ́.
1: Ìwọ ló ń bá mi ṣe láti gbèwé mi wá. Látàyé ìgbà tó ké mi nìkan nínú oyún. Tí ó sọ oúnjẹ.
3: Ilé wa.
1: Tí ó sọ mi.
3: Ṣubú tàti mi mọ́ gbà mí o.
1: Gbà mí bàbá, gbà mí jọ Ọlọ́run jọ jọ jọ.
3: Èèyàn o, ìwọ nìkan ni mo ní o.
1: Ayé ti péjọ wọ́n fẹ́ wẹ̀ sí mi Ọlọ́run jọ jọ jọ jọ.
3: Mo fẹ́ kúrò ní túbú ilé wa.

0: ìdí ìrànlọ́wọ́ fún mi náà.
1: Jẹ́ kí n sọ ohun tó lè ní ràn wá.
0: Ìdí ìrànlọ́wọ́ fún mi náà.
1: Ràn mí lọ́wọ́, jẹ́ kí n sọ ohun tó.
2: Alẹ́ bọ́ọ̀bù láwà.
0: Dàfà ipò.
1: Arábàkú bàrà.
2: Omi tá a tún gbà wọlé lálẹ́ òní.
0: Mo ń dá.
2: Ọlọ́run mi ló ń wakọ̀ ẹ̀.
0: Èmi ni mò ń fà, èmi ni mò ń gbé.
1: Èrò
0: adá kan
1: lọ́wọ́
0: bí àwọn egungun gbígbẹ́
1: bá lè
2: yé kábíyèsí
0: bá lè yé
1: àrùn amábù
0: bí egungun gbígbẹ́ bá lè yé jẹ́ kí ayé tèmi náà yé jẹ́ kí àkọ́kọ́ mi yé jẹ́ kí ọkọ̀ mi yé ayé ìdíjọ́wọ́ ẹ̀.

0: kàbíyèsí.
1: Ó ti jọ ìrọ̀.
0: Ọmọ yín ká láṣeyọrí yìí. Mi ò mójú tẹ́ fi wò ó.
1: Túbú ilé wa.
2: Ó kún àgbègbè.
0: Ṣùgbọ́n ojú tẹ́ mi fi wò ó ni pé.
1: Ó ti wọ́n mọ́ ilé wa.
0: Ọlọ́run bá mi mọ̀ ọ́n mọ̀ mo jáde. Pé ní jọ́bẹ̀.
2: Ṣé àwọn èèyàn fi ń kọ́.
0: Ṣebí jẹ́nsí láwà.
2: Má jẹ́ kó nira Fẹ́mi.
0: Mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ọmọ Ọlọ́run ti ń jẹ́ Ọlọ́run tí ó sì máa jẹ́ Ọlọ́run nínú Ọlọ́run mi sì máa tún jẹ́ Ọlọ́run náà ni. Jọ Ọlọ́run.
2: Wọ́n máa fi yàn wọ́n.
0: Kábíyèsí rẹ̀ jọ.
2: Ó jẹ́ lóòótá, ó fi yàn wọ́n fi yanjú. Ìtọ́ máa ń yí padà. Aráàbí Ọlọ́run, má sọ ìrètí nù. God help. Help me conscious.
1: Àgbàdo là ń bọ̀ lẹ́. Onímọ̀ jọ̀mú. Ó ti bá mi dáwọ́ jọ̀ pé máa ga.

0: sẹkẹrẹ ti pè mí
1: nítorí kọ rẹ oúnjẹ bá jésù
0: pé ń bo lọkùnrin yìí tún wà mo ti dé
1: òun ta kọrọ
0: ọlọrun bá mi ní ń bá mi ń sọrọ lọwọ ń gbà mo dé
1: òun yà
0: mo sì gbọdọ farabalẹ gbóhùn ọlọrun
1: mo
0: máa ń sọ fún yín pé mi ò ṣàdédé ṣiṣẹ ìyọ ọlọrun bá mi ló rán mi o
1: pọlù lanu ó gba láṣẹ
0: tí ìbá ṣọlọ ní gbogbo tí mo là kọjá ìbá ti kọjá lọ bí àlá tí wọn rọ ọlọrun bá mi dúró tì mí gẹgẹ bí akọni ẹlẹrọ ní fọkàn ẹ bá lè ọmọ mi mo dé sí ọlọrun tán yanyan ní ẹkùlé o

0: ńlá.
1: Àwọn ìyá tí ìyá tí mi yá mi.
0: Ayé fẹ́.
1: Lọ́pọ̀ ìyá tí.
0: Àánú gbà ó.
1: Ọlọ́wọ́ ọ̀tún Fẹ́mi Fádípẹ̀ Fẹ̀múlà Kánstà. Ó bàbá Israel.
0: Mo sọ wípé mo rá àánú gbà sẹ́ lábẹ́ igi àánú.
1: Aláyé ò mú adábẹ́ igi ń dòní.
0: Ìbànújẹ́ ti kẹ́rù rẹ̀.
2: Ó ti sá lọ Prince.
1: Àlàní débẹ̀débẹ̀ Prince.
0: Tí máa jó máa mi lẹ́gbẹ̀ ó ti tọrọ.
1: Jẹ̀ṣà òsì onílẹ̀ obì. Prince Adéwuyì Adéríbigbé mánéjà Ayéfẹ́lẹ́. Mánéjà báǹdì ni. Alẹ́ bábù mo wà délé ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ bóòrù ọrùn ọwọ́. Ọ̀rẹ́ mi olúwọlé ẹ ṣàdáì. Ọ̀rẹ́ mi dáadáa. Ọ̀rẹ́ mi ọmọ ọ̀rẹ́ mi. Olé ẹ ṣàdáì. Kí lówó ọmọ gbé ìga ìyẹ̀rú. Ìyẹ̀rú ìyẹn burú afájá. Àlọ́ àṣejù bábá ojó. Jókòó tolú ọ̀sánà gbẹ́sí. Àgbẹ̀kọ́ onírìnrìn bí aláìnàká ojúlówó ọmọ Àlàbí Adéẹ̀yọ̀ lójúde ìrẹ́fín. Ó bàbá àbejì. Ọ̀gá mi ò ní okú mi ò ní orun. Senior Special Advisor to the Yosef Governor on Culture and Tourism. Ẹ bá ń kí ọkọ̀ ìyá àbejì.
3: Ká ṣiṣẹ́ fún ìwẹ́ lọ́mọ ẹ̀mí wa. Olúwa sì lè wá pẹ̀lú wa.

0: Tá lá o Yossi Sonha.
1: É o Tale.
0: Tá lá o Yossi Sonha.
1: Tale, Tale.
0: Tá lá o Yanni.
1: É, e o irúdé bá ti fẹ́ ṣe bí ọdún ìyẹ́kọ̀ sọ fún gẹ́fẹ̀ndì ẹni pé bàbá mi ṣọdún náà ìyàwó ọ̀rẹ́ èèyàn kan ni ó wà mú lọ́wọ́ ìyàwó yóò ti mọ suspect yóò ti mọ ìyàwó àwọn ọ̀rẹ́ náà ìwò tún ni ìyẹn kan fẹ́ máa lọ́kọ́ ní mú mi ẹ wo nǹkan ọdún yìí rè kẹ́ńbílóòpù ó ga gèlè mọ́ fún rárá ìyàwó yóò mọ̀ bẹ̀rẹ̀ gẹ́fẹ̀ndì ọ̀rẹ́ bọ̀dá Eyo kore e le wojo bo orun kan. Eyo to se na lomi o mo si nemi yo to pe ale re wa. Eyin

0: wọn ní onímọ́tò yóò ní mi cry ó overtake mọ́tò ọ̀gá wọn ni ẹ̀rá mú wá wọn lé mú èyàn bíi méje wọn wá gbé òkè báyìí wọn gbé òkè wọn wá yẹwọ́ sójú mi ló ṣe ń gbágun wà láì baba tó ti dágbére lépò òun lọ bí sí wọn wá yẹwọ́ fún gbò balẹ̀ gbá wọn á da àdùbúlẹ̀ lórí wọn ni ó dọ̀bálẹ̀ kó fi àlélẹ̀ nínú lórí títì tí ń gbóná gbogbo mọ́tò wá dúó àwọn ayé bu kó nìyẹn who are you tami ofe yen oga ofe be tami ofe yen oga ofe be
1: for your body and good for your soul forget your sorrow and wind your waist
0: hello
2: hello jile
0: se wa na ti riru eri ni
2: ah ye ra ma pe ni lulu won lulu eri ye
0: won
2: lulu ah ìṣẹ́wà ni wọ́n lùlù ẹni yẹn ọjọ́mọ aláìpọ̀ rẹ̀
0: ni wọ́n ní overtake ọkọ̀ ọ̀gá wà láì sẹ́mọ̀ ibi tí mo dọ̀kọ̀ mo sì bẹ̀rẹ̀ sí rẹ̀ ní pé àbí ọ̀gá àsọnu wò lélẹ̀ lọ́tì
2: bí wọ́n tó àyíjà kan tó ní ẹ̀kọ́ gbóná
0: èwo tó nìyẹn ìyìn gbọ́ yẹn rí o
2: ẹ̀kọ́ gbóná
0: wà
2: á tẹ̀sí la wọn wá kó wa gẹ́rẹ́
0: bùbí ọlọ́wọ́ jáde yóò yá bẹ́ẹ̀ yóò bá jíyà mí ìtẹ́ èèyàn fi jáde láyé ìyẹn náà ti tó wọn wà ní kéèyàn bíi márùn